abiyamọ lẹni ojo aje iwa tomo re mari ojo gona o hello ledumare oba mi o kike kaka o kike o oba mi pire ti o gbagbe enikeni wa ife to ni si wa po debi pa o se ko le loko ma da ibuku ya turu sagbada wa e pariwo go si olorun Sopaka ya mari baba labi ya mayin wole le ni ojo aje iranlowo ba dide si yin o oro ti gbogbo wa lase yo ganga lo ni lo gbogbo isoro to nla koja bo je ese bo je isuna owo Jesu Kristi lo mo nipa re bo ma ko si iru isoro to nla koja nikan ti la koja ri o de bori isoro gbogbo ni eni lati wa fu eni emi igboya ninu Kristi ko si isoro ti o ye ko le koju to ba ti ni emi aki ninu Jesu to ba ti gbo eto yi to je ki oro yi ko ma ho la ninu eti re bi akini o ninu Jesu ko so nkan to le seruba o ani okuko le fi kankan deruba se taye ba so fun pe won ni ka so fun pe iwo na ni Jesu nitori baba re gangan lo lori aki baba gba gbogbo eniyan lo beru kiniun sugba lojo ti Daniel wonu wo kiniun pada di ore re tori ikaju kan la ani gbogbo eniyan lo beru kiniun sugba ojo ti owo safi ba kiniun ase pe pelu ati leyin Jesu ogun to dabi babara lojo eniyan ti di yepere baba gba ra ra jiki sagba mi ofoya ma lori mo loluwa to to gbejule lori mo lolu gbala to lagbara oke jolo di petele lori oro awon omo mi yi o ojumo oni mo ko mo olore magbere ose yi e magbere abiyamo yo ka bo si ose buku re ose ri ati ase yori re o ya ose ye lo je gbagede ayo ose yo ni ri dan bu lori omo ogo tutu ma la le wu latara omo re lose yo owo oni si ade lori omo re ani wa ka ni waju se bu babele oba yo di petele ogun aye yo di petele lose yi oba ba ni ba dani ko ni je ki yo je otomotomo lose yi aso meje ti wo ki fowo ra won ni ra fo mo re o je bo si lo gan tutu tomotomo aye ma pejo po wa wo gu omo re lose yi o owo arugbe ka ko ni ka lose yi o aye ma wole re aye binu yo won da so mi won ni da yo re so mi lose yi o lo pade olore amuni debi ola ti ola ninu olore yo be si jo la to ni lo omo re ma lo jina ninu ore lose yi o o je ko jo wa fa nígbà tó ọmọ rẹ bá ń tàn lórúkọ jẹ kò ní tán lórí ìdúró ọmọ ọlọgọ rẹ bá pàdé ọmọ ọlọgọ onímọlọ rẹ jà lọsẹ yìí o olóore ò ní kọyìn sí o ọba tó ọmọ bó ṣe ń pín owó yóò pín owó délé rẹ lọsẹ yìí o onírẹrù gbèsè lọsẹ yìí o ayé máa ríra yọ ọmọ rẹ wò lọsẹ yìí joseph ṣàṣeyọrí lọsẹ yìí wàá ṣàṣeyọrí ebèdí ọdọmù dọlọwọ dọlọrọ ìwọ náà lọdọlọwọ dọlọrọ abraham isaac jacob wọn di ènìyàn gidigidi ẹyin náà máa di ènìyàn gidigidi. Ẹ ò ní táwọ́ ná, ẹ ò ní tọrọ jẹ, kọ́ńtírátì yẹn máa bọ́ sí o, ọ̀tọ̀ ní jẹ́ ọ̀tọ̀túlẹ̀ rẹ jẹ́ wàá jẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí o, iṣẹ́ rẹ dìde lọ́sẹ̀ yìí o, lọ́wọ́ bá dé ọ̀rọ̀ máa tó sọ wá lẹ́nu ọ̀rọ̀ láwùjọ o, Genesis 30:43 ọba tó bùkún Jacob yóò rántí rẹ o, adániwáyé yóò kẹ́ ọ tọmọtọmọ, kó lọ́jọ́ padà padà dá ìkọlọ rẹ padà lẹ́ni, bó ṣe ń wọ́jẹ́ kó jẹ́ wàá jẹ́ èèyàn tọmọtọmọ, exam center láyé lórúkọ Jésù wàá pa. O ni repeat class o ibi to ye ko ti nawo ni fowo hori ibi to ye ko ti nawo ni yisagidi o ase ipe mi gbe osoke lose yi o ore ta fi ran olore ti oyo yi je re kile ni to su o on to ma je ko ni o le mo lose yi o o ye lo pade o ni yanu iseju oro to ba se ti le lo ngbe wa rowo saye re lose yi arugbo ojo gbe odide tomatomo afire wa ni kiri yo pade re o ibakuba oni ale awon ma re ose yi ba ma dara fun o orun fi na de won adura re lose yi owo re ma de iran lowo de igbega de idunu de ire oni fun oru o won ni soju ayo re siwaju o orun yo folake o alagba gbeje ase yo folake o tomatomo oko yan ma re ma gule si ebute yin yanju lose yi o ose ayo re lawa yi ose igbega re lawa yi ose ase yori re lawa yi o lose yi wa je ori lọsẹ yìí ò ní dìrù lọsẹ yìí wàá rí mú o lọsẹ yìí wàá rí kọjọ lọsẹ yìí wàá gbọ ìròyìn ayọ lọsẹ yìí owó yẹn á wọlé lọsẹ yìí kò ní bọ lọwọ rẹ lọsẹ yìí ìrànlọwọ dìde sí ọ lọsẹ yìí ò ní fọlá pìtàn lọsẹ yìí kírẹdítà láti yẹn máa wọlé lọsẹ yìí.

O pe ti mo ti mo po ngba adura awon ti en gbagbo paju awon gba awon ni mo ni ki won gbe orin yen soke mo yi ka otun ko mo yi ka osi awon ti won sanu won fe sanu lo se yo ja jo gbe soke le kan si iwo make sure ko lanu ko so pe o ngba adura o ngbo temi o o pe ti mo ti mo po ngba adura Olorun to ngo adua ijinle fe Olorun ti o yi pada ada ogo pada fun olekan na aki o aso ipo se ogo ni fun o Jesu Jesu Oluwa wa mummy ati daddy mo wo bowo kan be lowo yin e dide nle oni ni 22 ojo keji o le ni ogun osu elekefa odun 2026 mo fe ke mo mo jajo ki hallelujah ni a fe jo ki hallelujah si baba mi baba re Oba ti oni je o wale lofo oba ti oni je oja san lose yi oba ti o ti gbogbo awon onibara re wa si o eyin te gbagbo paduwa ngba sibe a fe jo ki hallelujah hallelujah ta si ke nisin yo je hallelujah meje a si fi ogun marun si oje 12 today is 2206 2026 nibo le wa egbe body di owo yen mo wo kin to so tele si somebody shout seven hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah esi ogo marun ogo ogo ogo ogo ogo fun messiah egbe ese meta si waju aye gbagbo pe ori ba ile ja mo fi la ibuja ase ti mo la ose ja pelu idunnu ase ti mo mu kan bo to ba jade oni loju aje oni ni monday bi oluwa se nbe ti emi enbe laye aran ase ye si o in the name of jesus christ mama yi owo lo dimu aje lo koko fowo ba laaro kutukutu ojo aje emi ran jade gege bi iko atiriju eledumare gbogbo eni ti nbo mi kakakiri aye loruko baba to ma ti temi mimo wa baje oja re yo taya to lo sey idunu yo subu lu ayo fun o gbogbo bi to ba lo wa ba oju ere eniyan wa ba oju ere angeli pade gbogbo eyin te mu owo dani mo se ami o bayi loluwa wi mo so le kan na eyi owo yo ba fun o in the name of jesus christ egbe ese mi si waju me joko mo ran angeli owo si o mo ran angeli tunu si o mo ran angeli olorun ojiji si o mo ni ko be shop ewu ko be ise re ewu gbogbo eyin te wa ni nkan te nso odowo bayi loluwa wi olorun yo mu owo jade fun o yo mu nkan to fi so dowo yo gbe jade fun o in the name of jesus christ lani de na penu eje nso bayi gbogbo eyin omo olorun te ni anfani ati gbomi kakakiri agbaye tin ba ti le jade sonbi bayi ma bo sori facebook adua kan be ta ngba eje nbi eyin omo olorun so ti so eri have you share your testimony enikan ni mo so so to ti so mi leyin ninu odun pe yin ori eri so ogbodo so 36 enikan ni 36 teyan ba mo pe on sese n bere si so eri logbodo so 48 enikan ni 48 bo lo se je ogbodo mo so testimony merin merin lo so su iyen ni pe o n bo bo to lo n ba fe se da tan ogbodo so 96 iyen ni pe meji lo se Olorun ba wa book won to gba fun otan o le mo so testimony le merin lo se eyin wo le fe ri egbe owo saya Olorun bi yanu won pe o ikan ninu awon ko eni yanu mama ilo fe mo so eri lo so se le meji le meta bi an ba le foke ni igba merin to ba foke ni igba merin e merin lo mo so bo ba foke ni igba marun e marun bo ba foke ni igba meji e meji bo ba nwo wa o mo gbo testimony o se se ko mo so egba oluwa gbo ni iwe mimo so o la fi ese yin mule egba woli re o le o se serere njo je mo pe the joke of a prophet is a prophecy awada woli aso tele ni iye igba to ba fe mo so eri mo si saseju ko mo tun lo fu koja normal time to we lo mi le fu le mejo bayi ojo meje la si ninu ose ko ri fun o gege bi igbagbo re eyin wo le gbagbo ko le mo ri testimony le merin tebe marun tabe meje lose lo ni kongbe kongbe there is a miracle on daily basis eyan le mo gba yanu lojojumo
mo fe ko foke ni. Somebody jump up. If you believe you are going to receive miracle, oya gba gbayanu gbayanu gbayanu gbayanu gbayanu gbayanu gbayanu in the name of Jesus. E kigbe ma mo ri yanu ma si mo so eri sa awon ko so eri e jona mummy ati daddy kinu data won kan so eri kinu deti yanu o farahan nu awon kan bi won se ngbadua to odi lo fa o enikan ni odi be ni odi meje bi oluwa se nbe ti emi nbe laye ma mo yanan ne ta ba de Jesus city loni a yipo lekan ah awon to wa nbe ni last week won ri nta danwo enikan ni ni Jesus city be ni lati iworodu nbi to ba fe wa o le wo moto to nlo si kire straight eleve so kale ni yana ko Jesus city le de yen be si won mo wo nbe to ba nbo latosun kan woko ti nbo ni badan e ba ti de yana ko ye ni ko so yin Jesus city na le de yen owo ta won ti won e le wa si wema awon ko church o gbio lowo po ku o si gbio dori ile gangan and o se se ko je wipe new auditorium lati se service itele angbara di fun women convention ni women convention yen lati gba woli olorun alaye baba wa ninu oluwa lati jo redeem intercontinental overseer ni redeem christian church of god baba wa kale jaye ni ipade nlai ibe lati gba woli odekunle epaphras pastor temitayo ibe lati mo sise ranse convention odun yi only se pelu 77 special oh my god so ipade majemu han bo laaro yi a n pe si ara wale awon ti won mo pa won fe su eri ninu ipade 77 special awon ni mo n kojo mo ti so nkan kan fun won and bi won ba se de loni ma gbo wole won eyan bi 2000 plus lo wa ni last week but lele awa bi 4000 la wa nbe eme kwa minasha alas enikan ni bi bawo pelu awon nkan ti mo nko yi atawon nkan ti mo fe ko gba ladua o le ko si enikan to mo mo gboran to tele ti mo so ito ni ni testimony mummy e sare dide eni baba laarin ogun logun eyan sare siwaju ni pe eri mi jade laarin ogun logun awon eniyan olorun pe eri mi jade mantu mi ni mamudani enikan ni mantu oni ma ni kawon eyan ma fowo kan ni agbara olohun lori facebook laaro yi ati bossi 22 bi aba count e leyo kokan mo ti so fun yin pe to ba ti ku ojo mejo si ojo mewa ma ni kawon eyan ma gbe omi wa gbogbo eyan omo olohun e mu omi kan pade mi lori facebook nisin enikan ni omi e to ti fe bere olomi de olomi eleyi yato o yato mu bottle water eyo kan pade mi nisin lori facebook and ma nawo owo temi ba na lori facebook omi yen idi omi yen le fi kan owo mi ah mo deje enikan ni ke ye mi e mo daru laaro yi lori facebook ma bo sibe nisin ma nawo mi jade lori glass facebook lori phone re idi omi to mu lowo yen wa fi kan owo yen ma so nte fun mi yen se that's number 1 number 2 ta ba de Jesus city ma mu handkerchief mi mo ni mantu mantu mantu enikan ni se tete dabori lana iwo sa de mo owo woli baba kale jaye mo ti gba now ma mu mantu yen awon eyan fowo kan awon bi 4000 ni meji la ni 81 ti nbe lo temi 24 ni won fun mi eje nde mo gba baba Jesus city eh o le wa si wema lati wa woko lo si Jesus city laaro eyan 4000 ni ma mo se be fun o si le ju be lo it is well ago mesan niyan ago mefa bo ni ti facebook laaro yi ose ose agbara hanhan ni ose imura sile hanhan ni fun ipade women convention to nbo ko si ibe lati mo wonu majemu ododun kinu deti awon kan ni testimony tawon kan ni odi meje enikan ni e sawo mo kin to sawo bibeli so nkan ninu Ephesians chapter 6 verse 12 only for we wrestle not against flesh and blood but against principalities anyone oni ki so mi ateje la n ba jija kadi bi o se awon ijoye against power ati agbara enowo mejeji soke gbogbo agbara tin doju ko yanu mi gbogbo agbara tin doju kaye awon omo mi e gbo oluwa e wole e wole e wole e wole e wole awon ta n doju ko niyan nti o je ki yanu o sele
Bíbélì lọ sọ jáde kì í somi àtẹ̀jẹ̀ làǹbájì jàkadì for we wrestle not against flesh and blood kì í sara kì í sẹ̀jẹ̀ làǹbájì jàkadì mọ́ ronú pé yọ kankan ní bọ ọjà mọ́ ronú pé èèyàn kan lọ́tà rẹ ibi tó ti ṣe mistake nìyẹn àwọn tá ń bájà ni principality mọ̀mọ́ sọ principality àwọn ìjòyè àwọn agbára and against rulers of darkness àwọn tí wọ́n láṣẹ níbi òkùnkùn ayé àwọn tá ń bájà nìyẹn and against spiritual wickedness àwọn kan ń bẹ ìka ń bẹ nínú ayé ṣe rí ìdí táwọn ọmọ tí ń bẹ níbi wọn kó pamọ sí tí wọn ò ti fi ìjáde kì í ṣe páwọn èèyàn gbàdúrà o kì í sì ṣe pàdúrà ọgbà ogun àmọ́mọ́ àwọn ìka tí wọn mọ̀ọ́mọ́ tí wọn dúró tako àdúrà àtọ́nà bá ti lè send ogun àmọ́mọ́ ṣe ìmọ̀ fọ́ lẹ́ran ni ìka mọ̀mọ́ jọ sáré gbàdúrà yìí ọlọ́run jọ nínú ọ̀sẹ̀ yìí mọ̀ jẹ́ pàdé ìka ẹlẹ́dàá mi mọ̀ jẹ́ kíkà kọ́ wá ara jà lọ́wọ́ mi spiritual wickedness bíbélì sọ pé in the high places àwọn ìka ti ń bẹ lókè ayé ìkún fún ìka gan ayé ìfrí ìka gan gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kan ṣe bí ológun gbé ẹsẹ̀ síwájú ìwọ àti ìka lórúkọ jésù ẹ pínyà ẹ kígbe bàbá mọ̀ jẹ́ pàdé ìka títí tí ó fi di sunday mi ò ní pàdé ìka a ṣe sóòru lọ́sẹ̀ yìí o a wà sí church there is going to be vigil gbogbo ẹ̀yin teenagers gbogbo ẹ̀yin youth for jesus gbogbo ẹ̀yin children gbogbo ẹ̀yin bàbá bàbá mọ̀mọ́mọ́mọ́ ìṣòro agbára wáyé lọ́sẹ̀ yìí but mò ń dé máa bọ̀ ni ọlọ́run jọ mọ̀ jẹ́ pàdé ìka mọ̀ jọ jẹ́ àmì ó pàdé ìka ntọ́ ọba pàdé kọ́sítọ́ọ̀mù tó ní kànú àìmọye àwọn tí wọ́n ti sọ dẹdun arin rẹ̀ olúwa sọ fún mi ó ní ikọ̀ mi ní kí àwọn èèyàn méje yìí ó fòkè nígbà mẹ́rin ẹ̀yin méje yìí àlàtọ̀ ọlámọ́jú àlàpanilẹ́kún ni ẹnìkan níbo lẹ ṣe mọ̀ wọ́n dá ọ padà lọ sínú family house wọ́n dá ọ padà lọ sí skul tó ti jáde rí ọwọ́ àárín gbèrègbèrè lójú oorun ìgbà tó jí làárọ̀ yìí ara ẹ wúwo jọ̀gọ̀dì ni ẹ̀yin méjèèjì ẹ dìde ẹ fòkè nígbà mẹ́rin ìka tó tọwọ́ bo àláàrẹ ìka tó tún bá pàdé lójú oorun látòní lọ ẹ pínyà in the name of jesus bàbá mọ̀jẹ̀ pàdé ìka ẹ wá wo nǹkan tí bíbélì sọ nínú ìwé 2 Corinthians chapter 10 verse 4 only for the weapon of our warfare ohun ìjà wa they are not carnal ohun ìjà wa kì í ṣe ti ara olóje mọ sọ báwọn èèyàn tí ẹ láwọn lọ ṣe ẹ lọ wábọn ẹ lọ síra ẹ lọ sí gbẹrẹ àtiwọ àti gbẹrẹ wọn á fàyà yín dànù nígbà tí jẹ́ ti ń sọ pé wọ́n lọ gbé ìbọn kí wọ́n lọ gbé gbogbo ẹ̀ kí wọ́n mọ̀ ṣe mélòó lórí inú àwọn tí wọ́n sí gbẹrẹ àtàwọn tí wọ́n ní ìbọn tí wọ́n kọjá lọ síbi tí báńdíìtì wà ẹ̀yin onígbàgbọ́ ohun ìjà tiwa kì í ṣe tara o ní tó o lè fi gbógun tì wọ́n kì í ṣàdá kì í ṣe ìjà o spiritual wickedness àwọn ìka ti bíbélì ń sọ tí ń gbébi gíga yìí kì í ṣàdá àtọkọ lọ́ràn wọn o bí mo ṣe ń sọ fún ọ àwọn tá ẹ jọ mú ṣọ́ọ̀bù pọ̀ kì í ṣe àdá àtìgbọn oògùn ò lè ran oògùn o òótọ́ ọmọ wí fún ọ̀yẹ́ o àdúrà àti nánú ẹ̀mí ló lè gbé kọlù wọn wá náwó báyìí gbogbo ẹni tó fẹ́ kí n wálé lófo agbára tó ní mi ò ní mú nǹkan bọ̀ lọ́sẹ̀ yìí ẹ para yín ẹ̀yin ẹ̀mí tí ń dà mí láàmú ẹ para yín fọwọ́ gba ikùn ẹ tó ọba jẹ́ ẹni tó ń wojú olúwa agbára tó ní mi ò ní bímọ agbára tó ní mi ò ní sábíamọ ẹ̀yin ọmọ kéékèèké ẹ sọ agbára tó ní mi ò ní márì láàárọ̀ kùtùkùtù monday báyìí lolúwa wí máa já lára mi wá kígbe ọwọ́ tí wọ́n ń lò lémi lórí tí ò jẹ́ kí testimony mi ọ jáde ọwọ́ ìkà lára mi ọwọ́ ìkà tó su orí mi bẹ́ẹ̀ in jesus name mo ń lọ ṣe fẹ́ bẹ lórí facebook nísìn bí n bá ti kún bẹ́ẹ̀ máa bọ́ sí jesus city ìpàdé tààrọ̀ yóò le yóò sì kẹ́jẹgbẹ́ ṣé rí gbogbo ọ̀sẹ̀ yìí is going to be fire for fire màmá tó sọ àwọn obìnrin gbogbo ẹ̀yin mọ̀mọ́mọ́ gbogbo ẹ̀yin sista gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ márì ẹ gbàwẹ̀ lọ́sẹ̀ yìí àwọn obìnrin ó gbàwẹ̀ fún ọkọ wọn àwọn ọmọdé àwọn sista tí wọ́n ní boyfriend wọ́n gbàwẹ̀ ẹ̀yin mọ̀mọ́ tẹ́ ẹ̀ lọ́kọ ọmọ ẹ gbàwẹ̀ fàkọ̀bí yín oh my god ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí nínú ìwé 2 Corinthians chapter 10 verse 5
only casting down imagination. Emma Asobubu Irukale. And every high thing that exalts itself against the knowledge of Christ. Emma Asobubu Irukale. Bugunting be agasi molon. Ekigwe agbara toni mi oni ta lo sey agbara toni ma wa le lo fo lo sey agbara toni mi oni loko lo sey agbara toni mi oni rise agbara toni mi oni gba visa mi oye jabo e bo si abi atelese mi te mole oya sare si waju ko sare seyin pe mo teyin mole eh ogun toni magoke ogun toni makoja ogun toni malaluyo lori re ni mo gba lo sa beyin o ba le di pelu awon agbara kan won ni jo se nkan kan oni bible fini ninu we Colossians chapter 2 verse 15 oni having spoiled principalities and power o ti ba gbogbo imo awon agbara ati awon emi olola ati joye ati agbara to lo ni mu nkan kan bo o ti ba gbogbo won je he made a show of them openly o fi won se yeye ni gbangba wa kigbe baba ba n fogun mi se yeye fogun mi sesin fairomo bi sesin lara mi bawo le yan se le fairomo bi sesin nkan meje mo fe so mo eti menu lo be o ose yi so to ba le gbadura bayi o pe o e wa dide gbogbo eyan e koju si laorun e koju si bi tohun ti mo yo nle yin nawo sibe gbogbo eyan agbara te ni bi mo se nlo yi e ni je mu nkan bo ti nbe loju ona e para yin e ku loju ona mi in Jesus name oya oyin sibi to koju si yen oyin sibe wa ke bayi loluwa wi gbogbo eyan agbara te le koyin si igbega mi e para yin e fi aye mi le oya yi segbe o wa pariwo bi n ba ni lona bi gbogbo ireti nbe nbi ma ri nkan mu bo in the name of Jesus oya koyin sibi to koju segbe yen si iyen ni pe o n gbadura si igun mere ni aye wa ni bayi loluwa wi eyan agbara odi to nbe loju ona mi e wole tori tori in Jesus name wa goju sile le fese gbalẹ le meji gbaun gbaun wa wa kigbe bayi loluwa wi eyin alujanu tin gbenu le e le mu re mi le ose ni mari yanu ose yanu mi leleyin wa goju soke won ni gun merin laye ni mo ni mefa ni goju e soke wa wa kigbe baba mo goju soke si o je riran lowo lo sey oni monday mo je wa le lofo ewo nkan be lara mi laro yi an lo Jesus city lati lo gbadura gbogbo iwo tolorun ba fun ni agbara lati join wa an kachi bu to nbe lowo mi oni ma fi gbo wole yin gege bi ohun olohun a si yipo Jesus city lekan gege bi ohun olohun iyen lo be ni si ma bo sori Facebook o mi kan ni e ba mi wa but water yo kan o mi yen ma nawo si Facebook bayi wa wa fi di but water yen kan bi to wo mi wa je wo boyo ni merry boy e won ti ya iso e wo yo odun ti en ti dadu eyan to ti se plan fun aye re to ti ni iye omo bayi lo n fe bi won si

0: Ogoni foni majamu alagbara bi oga o ipa ta gbekele oba tin ba wa wole tin ba wa jade a mo tun jade lo loni aforo le olowo oni majamu nla oluagba opa wa won to ba rin lo se to koja anyo tori gbogbo eja so pe ogoni foruko re oluagba opa wa nituni monday mi alagbara iseli aiku aisa ipa kuda oba tin ba wa wole tin ba jade olohun tin ba wa nse ki la se ju pe ka tun ni o tori ose itun ma dara si oluagba opa wa Ogori for Connor. Kato lo ni babala babala babala bawa Olorun ti o pe meji tete lo gbo mi re si bi radio bawo je ko je bucket la to kun fo mi bu yo opolopo ti o anejo to ba ni ti ma gbagbe owo ti mo ma ni ko office
1: yes
0: sir ta ba ti pari adua tan yo mu yen lo toju e
1: yes sir
0: wa tun lo lojo keji to ba wa ya yo owo yen ko da ko mu wo je wa ri pe agba na ti gbese oni be ja mo
1: ara o
0: Olorun se nbe ti emi nbe ni wo je nti mo duro
1: deni sir
0: Olorun gbo o wo opolopo Oba ba se da ni meji wa ni teyan ti daru. Bere ti ma bere ma ni bo lo ti lo bere si. O to te ri bo nu ise
1: je si o.
0: Eh. So bo lo woli wo lo so pe ko se. Elomi a wo nu marriage tan yo wa ma ka ba mo. Woli wo lo ni ko lo eni kan wa fodo mi.
1: Yes sir.
0: Bo se de se te mi na rabi wa te ni to wa bere ti sumara.
1: Eh.
0: So ko si bi to ba lo wa ni ke fe ra ni ya lati lara o. Eh, oni bibi ra wo yin ati majemu aye eyin la ma lo wo. Ngba ti mo si wo mo ri pe won ni dope.
1: Eh.
0: O da bo be o fa gidi lo loko eni to fa gidi won lo duka bo to fi tuka oni tori gbogbo bi ta won de na ti ni kan lo fera awon to ni kan fera won da baya so mo ni fera sapa akaya be mo ti wa de
1: o ti de o
0: eni kan mo gbo fo ah ni ka ba eni kan fori o sori ko do mo je soro ni oni to nsele so na ni gbogbo eni to ni ba ni da lo ro gbe o mo so jade bi woli ibanu je yen tan nigba ti won wa fun ifoni emi mimo nigba te mi mo nto asiri oku elomi nsunkun nigba tan gbe ijile asiri elomi ngbe kan won ni kan ko sa wo ni eto adua lo le ko ebun pe ka ri iran ka so bishop
1: abimoni
0: ah en ko ni je ya mo anu ni mo ri gba
1: anu ma ni
0: gbogbo won de wa so lo nde je ka score so de go so de ni testimony pe no ori olorun lele yi apostle lo ni aje kale awon ijo o ni agbe ijo kale lori apostle ati awon woli aye baje ni tayo baba je woli ati apostle nkan lo ma ndajo kale
1: ni
0: sa awon pastor wa te cover awon evangelist wa se foro na awon teacher ma common ni pelu ati gbogbo amo o te baje ayan fa o n to je ki ya nje awon eniyan ni
1: ye
0: tori pe o ma ni agbara ju ona ti won ma ngba lati da awon eyan riboribo iwe pe tori kan yen to ba wo o ni o si fi awon kan fun bi apostle o si ti fi awon kan fun mi bi apostle awon ni apostle ati awon miran bi woli awon agba meji ni yen ati awon miran bi evangelist ati awon miran bi olusu agutan ati awon miran bi kini oluko ni mommy ati daddy ti ta woli ni pe ti kan ba daru ka wo eyan lo kan lo bere wo wa ni boni woli wa ariran ni to le to wa so na to ba ri we for samuel kini ni o ori e kesan wa ri bi Saul se damu gidigidi lori katakata so so wa ri kanika ngba to mo do ma wi oni wo eja wa iranse olorun kan lo won ma wa iranse olorun lo
1: ni o
0: eni ti olorun ma nba soro ti kin si je ko ro enu re ma gba si mu se
1: eh
0: rata mata sibe oni o su fu pe eni olorun kan wa ni ilu yi o si se okunrin olola gbogbo eyi to ba si wi a si se o a se wa rata mata se ni mo so jade iwo ati mi o di dire mo e dira ka ba saka o so fun mi lori ene kan ogun akopa ti le lo ja o
1: ogun akopa ti le
0: o ibi to ba de o le ba lo si waju mo e fe awoli ni agbara kan loju e lo ha agbara yan ma te ki ma ba gba be je ki so eleyi gbogbo eni to ba wa ni abe kuta patapata abe kuta ma wa nbe lo la o ola yi ni o e wo gbogbo eyan to ba fe ri mi bi woli tete de o Wawo, mo fe se cancel ifan we yan. Gbogbo awon ti kan ba da lomo loju. Awon to fe wa di sin. Awon ti o mo bi to fe ya. Awon to gbo to gbo ti e. Won ti mo to sele. Don fa itoyan mi mo. Afani wa fun olola.
1: Awon ko.
0: Gbogbo awon to ba n ko akopa ti ile. Olorun ba le je bu ye pe be wa. Ha, e da woni ni ka gbebe se kan. Ko lo ja pada sile. Oluwa ni ile yan di kiko. So gbe te ba wa ni agbegbe. Abekuta. E bu dan wa lola. Ma sise ya fun. Ko lo se gbe te mi e be.
1: Je,
0: ha yan fa o. Ise wo li ni wi be bi kan ba dojuru tabi to ba di pe won o mo to ya gogun ba dide bi soro ba dide ti gbogbo e ba de tabi eyan fe gbegbe se ibe ni woli ti ko mi lana abi gata ni mo so nipa awon oba meta ti ogun fe pada ninu iwe awon oba keji ti mo so ni ori e keta ti won fi sare ni wa woli kiri nibe na ti ranse ti elisha iyan wa ni kankan ta o si jata ana mo so bi lova ni bo se ni pe o na bo sibe o tun wa woli wa nibe ni eti aye re ti tan egbo mi mami ati daddy gbogbo eni to je gbese o bi gbese tan la wa ninu iwe awon oba keji ni ori e kerin won so nipa omo awon woli kan omo woli ni won pe awon won ma n pe lomo woli awon ni omo ti won ko se ni abe woli awon ton ni abu woli sugbon ti won fe ito ni si ene kan ni bi ti ba wo lo ka iwe for samuel chapter 3
1: yes sir
0: ari samuel abe eni lo wa nigba ti olorun wa n ba soro ko tete mo so olorun ba soro eni lo to bayi ni ko wi nigba ti olorun ba be soro iwo samuel ka so wipe ma wi tori iranse re go lo ka iwe for samuel chapter 3 ki ma waste akoko lori e now nigba ti elijah na wa elijah ti won ran se pe di abe elijah ibe mo ti ko se o ba wo iwe second king chapter 3 yen
1: mo
0: salaye e nigba ti jo sapa ti bere pe se ko asu won ni kankan ni ni ti awa iba ti odo re bere lowo olowa ko so le kan mo ni woli lo ni ke lo bere lowo e toro ba ti doju e eyo wa lo gba itoni ah nigba ti won ma so o ni okan ninu awon ranse be se ti da wi pe Elisha omo Safati ti tu omi si owo Elijah nbe ni iyen ni pe eni to ko se lo nda Elijah so won ko ise eto adura wo ni sugbon won ma ni ebun wo ni lato lati so bi se
1: Elisha
0: won ko na be se so bi se ibi ti mo nlo re okan ninu awon to wa je omo wo ni na tawon na nbu omi si owo Elisha emi kan ba le emi pe ke eyan ma le to wo ni lada ti bere pa isoro baye ba mi gbadua le tabi e ti e gbadua fun mi oh my god now inu gbese to je loku si mo gbadua fe nikan a ni ku si bi gbese mo ma so popolopo o gbo pe won ta so won na lo ta so so beere ele ko wa so do mi di other time inu gbaji ni badan lo wa so tin ta so the next to te gbogbo e be ti dojuru fun bi mo se gbadua ko te ti ba mi so mo se gbadua mo ni arabinu e ma lo nde so fun pe ise te lo ni ise o àmọ́ gbogbo tó ní ṣe pẹ̀lú ìrìn àjò télọ̀ à ń tàbí bọ́tì à ń tàbí zipu à ń ta sewing machine gbogbo tó bá ní ṣe ní ìrìn àjò ẹ ọlọ́run ò ní ṣe ló máa ṣe ṣọ́ọ̀bù aṣọ obìnrin ẹbú sẹ́kọ́ ó ní ṣe aṣọ ní gbèsè tí inú gbèsè ó ti fi pè lúpì ó wá ní dáná ó ní kò lọ ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ jẹ́wọ́ ó ní bàbá wò ní kan ní ìlú àwọn ó ló sọ pé kò lọ́kọ́ṣe igbese lọfun lọfi ẹni kẹsà mi a ní jẹ gbèsè ó dá kéèyàn ní wòlíì kẹyìn tó bá ní wòlíì nǹkan tí ń ṣe lábẹ́lẹ̀ kò fura gbogbo èèyàn lọ múra o lọ múra báyìí gbogbo èèyàn ọjọ tuesday lọ́la abẹ́òkúta o gbogbo ẹni tí wàá gbẹgbẹ abẹ́òkúta pátápátá tọ́jú ayé tòrò gbogbo ẹni tí wàá ní ọlọ́ńdá ẹnu pípẹ́ ẹni tí wàá ní kílà ẹni tí wàá ní olódó gbogbo ẹni lọ múra pátápátá ẹ máa pèrè àyàn máa ké síra yín gbogbo ẹni tí wàá lówó dé ẹ ké síra yín pátápátá níbi tí mò ń lọ rè ní ṣàpapọ̀ yẹn ọkùnrin yẹn kan mọ̀ ṣe o ó dẹ̀ kú sínú oko ìgbèsè nígbà tó kú sínú ìgbèsè tán ní ìyàwó rẹ̀ kẹ́ ẹ̀ wá dìde ló wà tọ̀ wòlíì ọlọ́run lọ àṣẹ tí wọ́n ní sí ní solution wà lọ́wọ́
1: wọn.
0: ni wa ni kini won lo ro kekere lawon ni oni wa gbagba fun o wa ni ko lo jo opolopo ikoko ko wa ma ro oro yen si oro ro mo stop o ka bi ni pe won ba kekere tan ni yen o na fi some basic ti won de fi di oloro lo ka iwe second king chapter 4
1: yes sir
0: e wo bayin eni o ba mo ba se lodo wo ni opolopo atun ma gbadua gbogbo ofin lo nti lo gbogbo kini kan ni ma so so la mo ko ku fere oni ko si gbogbo brother eni to ki gbo oni mo ba de tin go lo un lo o so yo ko be si dan ka wo loke awon pe tele awon gbogbo e mo kan re ni ti lo ri mu ba ko ni kan mu bo won ni ma so asiri ogun re igbese to ma gbe to fi rona abayo nkan to wo ri wa fun
1: yes
0: sir ma so pa opolopo awon eni but all those along bomb me down in Joker, they look in pastor church.
1: Very sad.
0: You pastor, King Shabumi, the minute in Joko, to bad do it, oh, what?
1: Very sad.
0: I think some to my ship.
1: Yes, sir.
0: This is about to the mad. I want to tell you about it. I
1: want
0: to tell you about it. I want to tell you about it. I want to tell you about it. I want to tell you about it. I want to tell you about it. I want to tell you about it. I want to emi asala yi on to o ma se igbese to o ma gbe lo se be to ba ni lo ko ran kan lo ran kan yen ti sise woli fun tori ise woli wa ise apostle wa ise awon pastor wa oh my god ene kan gbo ogo ni ja o ma
1: be
0: obirin yen ikan to ko re to jo mo woli o se o le jo mo woli ko ma jere woli abajo ti beli so ni chronicle ori ogun
1: yes
0: ogun o ni ti o ba gbo olorun gbo o ni a fi di re mule so ba si gbo woli re gbo o ni wa se re a le fi di re mule ni church won ni pe bi oga korin a le fi di re mule koda o le je evangelist ni church a le fi di re mule koda o le do lori awon obirin nitori pe o gbo olorun gbo a to ba gbo woli re gbo oju kan na lo wa bibeli so pe to ba wa gbo woli re gbo igba e lo to se re awon kan kan wa ti a o le dispute ti bibeli ti fi di re mule tade si ogbon keta federasi olorun fa lo so ni we mosi ori kete se keje e mo shaka ti ba se bu ori tori oluwa ki yi o se tetan sugbon yo fi o ikoko re han awon woli ran se re that is it responsibility woli ni ko wa so fe pe lo se bayi lo gba bayi lo ri bayi that is it you were revelation gaja ka mo kankan to ba revelation 22 o ba lo mu ni ati ese ikefa lo o se alaye angel ati iranse olorun ti won pe ni joanu to je okan ninu apostle Jesu Kristi nigba ti angeli ba so gbogbo oro tan o wa wole ni wa gbo angeli angeli wa da lohun pe rara o ma wole o to ba ka verse 9 o ni iranse elegbe re ni emi ati awon arakunrin re woli ati ti awon ti won po oro inu iwe yi mo o olorun de kan ni ko fori balẹ angeli ni meki ni woli ati oloka me o so pe mate ni pastor ati o no o no so pe mate ni woli ati o ni si pe angeli ati woli won sise po ti emi olorun ba ti gbenu woli soro angeli ni o lo sise yen nigba ni won ni angeli ni olorun yo ran si woli pe lo se ba se ba o go ni da wa mo kan ni ona me leyi tori mo wa ni o se woli e wa gbo mi gbogbo eniyan mo mu ni sere sere ni ola etetede ni shall be all so wa lebe ni eja yes ma ni la fe wa iyan la bekuta se gbo to wa ni mo we ba fo pe ba mo gbe ni to wa logun se ti la papo so ti lo de Lagos state e le ri mi nbe lola mo fe se campaign a fe wa di fidi ogun yen a fe mo ti lo fa a fe mo ki ni gbese a fe mo ki lo la tayo e mi mi mo lo ma ma tu fu wa ati gbese ta ma gbe ni solution ba de ba lo se ma se ni o mama kan ni church o wa sabe se re se nigba to du ogun le e ja gbo to lo se laye
2: oruko re ati bi ti o ti wa
3: oruko mi ni oruko mi loluwa re ati mi lati olunde olomi ibadan mo dupe lowo olorun ni gbogbo igba lo ma seun ni gbogbo igba ni osu kefa mo fi ajodo soju ona mo fe ti ja fun mo ti fe se olorun to ja jodo akoko dani si gbowo le ai ti mo te mo dupe olorun ni koja tori mo ma se life bu won si fun mi nkan lo en to fun mi 20 10 ni o se mo ni ra mo ja mi lati se gbogbo e mo dupe o ah olorun re kata mata si won se bebe fun mi mo ri ona awon pa ti se fun mi to fun mi 20 ngba lo fun ya tun di o su ke je o si ta lo e ogun tawa eni ka tun ran fun mi fun mi that's 130 that o ya bi customer mi ni o lati wo ni 130 mo ra ni kilo ko ni challenge to ni pali won de send je ni ko ya du mo to wa send 130 mo ni ye ki se fi se ise luwa mo sa dupe I'm not going to be able to do it. Ibi 2020 wọn yẹ parí school ń gbanu ni mo bá dé ibi láti gbà náà a lè ń fẹ́ sí ni máa ń wọta mọ́tà àtẹ̀bá mi gbàdúrà tí wọ́n lè níbi kí n fún ni máa máa rù èmi tí wọ́n rè báyìí nǹkan kò ṣe mímọ́ iṣẹ́ àǹtẹ̀ gàn kò lọ déédé kọ̀dẹ̀ ẹ̀gbọ́n ẹ̀kan jìra ni mo dúpẹ́ o ọlọ́run tó mọ̀ mí náà fọ́gbọ́n mi màmá tó sá lọ nígbà náà bẹ́ẹ̀ ni mo fi wá ń gbà
1: náà
3: a padà rí o bẹ́ẹ̀ ni wọ́n ní wá ní ẹ̀kọ́ sí nǹkan tó mọ̀ mí eléyìí pé èmi gbogbo tá a lọ ni wọ́n sọ pé nǹkan ti ṣe láti ní rárá o nígbà náà arọ́ ọmọ yẹn àkọ́bí mi náà rí ẹ̀mú ti gbọ́ mẹ́sẹ́gì pé àwọn kan bẹ́ẹ̀ yìí o ọmọ wo sì mọ̀ mí mọ́ o ọmọ mi náà ẹrí mi fẹ́ ẹ̀kọ́ mojú pẹ̀lú gbogbo ìgbà tí máa ti tẹ́ bíbáì ọmọ yẹn ibi náà lọ sí wọ́n sọ fún wa wọ́n láwọn kan bẹ́ẹ̀ bí àkọ́bí o yí pé ó yá àkọ́bí ọkọ̀ san wá ń wáyé wá ń tirì àṣàjáde jọ náà yí pé ọjọ́ ayẹyẹ ọmọ rẹ̀ àkọ́bí tí ó ti ń sọ náà ní gbogbo wa a sì jáde lọ tí ìmọ̀ pé mi tí mo délé báyìí ọmọ ìgbà ni wọ́n mímí fọ́sọ̀ mi ẹ̀yìn mo ò ṣe rí mo dúpẹ́ ọlọ́run ta mọ́tà sí yàmí lẹ́nu
1: ìwé a máa ṣe lórúkọ yìí ìgbàjọ bí ìpè ọjọ́ ẹ̀ náà ló wá tó mẹ́fílò.
3: Bẹ́ẹ̀ ni ẹ̀kọ́gbọ́wọ́lé níbẹ̀ yìí bí mo ti tẹ kò tó tóbi tó tẹ̀ mí sísì mọ́ tẹ o èmi ń jáyà pé mo rẹ̀ sí nǹkan àkọ́kọ́ mo tún tẹ̀lé ẹ̀kẹ́ mo tún tẹ̀ sí mo náà ta mọ́tà sí o síwájú o sì ká ìhùn sí gbogbo ẹ̀ fún bomi nìkan lọ ni wọ́n ṣe bí ọlọ́run ta mọ́tà sí mo dúpẹ́ o ìpè yìí o bẹ́ẹ̀ ni o mo ẹ̀jọ́ yìí
1: ìránṣẹ́ ọlọ́run rẹ̀ torí kó o jáde fún ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bọ̀
3: àmì
1: ìjọ yẹn ò ní wá
3: àmì o jésù kristi àmì jésù
1: ẹ̀dùn tó máa ń bẹ̀ tẹ́lẹ̀ pé bó o lè ṣe
3: jẹ́ ló
1: máa ń yọ mí lẹ́nu lẹ́dí kò sún táwọn máa jẹ ìjọ yẹn ò tí ẹ̀ tí àwọn èèyàn ń bù ú wọ́n fi ń ṣe lẹ́yà bóyá kò tí ẹ̀ ta bẹ̀ ni bóyá kò wúwó bẹ̀ ni bóyá kò ṣe mú ẹ̀rìn nígbà mo mọ̀ pé ó máa ṣe é ṣe ẹsẹ̀ kan ń gbọ́ mi ó máa ṣe é ṣe fún ẹ̀ náà mo ní májàmú ṣe ṣe. Ẹgbẹ́ lọ ṣe wò mí sàn máa sàn wọ́n á máa fọ́gbà gbogbo ibi tó dùn ẹ̀ bẹ́ẹ̀ máa fọ́gbà gbogbo ibi tó dùn ẹ̀ wọ́n wá forúkọ jésù wá pe ẹ̀mí mọ̀tẹ́lẹ̀ wá ní ọlọ́run àtàmátà sí wò mí sàn máa sàn gbà mí là máa là.
0: oni wa fi di e mule amọ ti o ba gba woli e oni wa serere akoko iserere de bayi ni mo se sori hey gbogbo won to ma so re rubo leni fun asina ti asejere bo se rubo nya ni oruko jesus o ya serere ona to ti di yen ona yen mama ji ya nu na ma se oni gbadura fun mama kan bo se rubo ti en ko ruta won me ebo ni ki se te yen gbogbo eyan to mo to mo loluwa ni ko rubo leni ebo sa gbogbo to ma di di ni lowo don bo ko jile je to ba ise won je mo so le ni bo se seru boyan ogun ya se de won na ba yo ha oh my god I can't number won o fellow atagbarun mejo atagbarun ma ati mewa o atawon to ma lo egberun mejila edidi meje mu e sele ni ga won ti o sele o won ni aye gbe gun meni gani bayi lo luwa olorun obo gun wi gbogbo to ti gina ni rere so ada o ja ko ashe ti mo ha I can't number won o fellow won to ba gbagbo ni sa oluwa ni nigba so ba fi jago meni oko jade oluwa ni nkan to nkan le ko futo nbere a de tu e lowo mo dupe lowo olorun se pe bayi olorun se soro ni oluwa ni ka wo ka rubo omo kun ni kan ku egberun marun owo egbugbe ni legbe omo kun yen to fi se rubo ni ojo yen o fi se didi pelu olorun gba to ma de bi se e mo to sa sele si to bi akan ni o yo so fe fun ni egbun ti e dede gbe kokoro moto le lowo to wa so ko gbe ko ya prank ni oga e nton ni prank ni it's a prank ko ga de dede ko iwe to fi le lowo to de gbe moto yen fun Camry ah ah ogbe ni legbe na ameni to kan le ni to ba je wo ni rebeka o ya nawo so tire ya to ba je ko fe transfer ni o ya na phone yen si waju ha ma da
4: 7 7 7 5 0 50 8 0 80
0: oruko to ma ri be Christ artillery atamatasi ha gba kan number le kan si
4: 1 0 10 2 4 24 7 7 5 0 50 8 0 80
0: eyan meji la akoko yen da bo ba je eyan surely meji la luwa ti a pe omo eyin meji la fun Jesu ta wa pe odun ni osun meji la to ni oruko Jesu ọ̀nà ìrètò ọmọ tó lè gbà ká èèyàn méjìlá àkọ́kọ́ yẹn dà tó máa kọ́kọ́ ṣọ́rẹ́ bó o ṣe ń ṣẹlẹ̀ ìrètò owó jẹ́ ìbùkún yẹn ogun yẹn ti jẹ ní mo ṣe rẹ.
5: Gbogbo ènìyàn àpá wo ó máa sọ ọrẹ ọbẹ ọpẹ bí ẹni torí àánú gbà àti wọn tó fẹsẹ̀ ìdá mẹ́wàá mọ gbẹ̀yìn jẹ́ fún alákànnà ọbẹ̀ lẹ́ẹ̀kan kọ́ sílẹ̀ báyìí o UBA.
4: UBA.
5: UBA. 1 0 10 2 4 24 7 7 5 0 50 8 0 80
4: gbọ́n
5: lẹ́ẹ̀kan sí o UBA.
4: UBA.
5: 1 0 10 2 4 24 7 7 5 0 50 8 0 80 gbọ́n lẹ́ẹ̀kan sí o UBA.
4: UBA.
5: 1 0 10 2 4 24 7 7 5 0 50 8 0 80 gbọ́n lẹ́ẹ̀kan sí o UBA.
4: UBA.
5: 1 0 10 2 4 24 7 7 5 0 50 8 0 80 pọ́ ọba wà lẹ́rìn gbogbo èèyàn lọ múra o
0: lọ múra báyìí gbogbo èèyàn ọjọ́ Tuesday lọ́la abẹ́ òkúta o gbogbo ẹ̀ta alágbègbè abẹ́ òkúta pátápátá lọ́dẹ ayé tòrò gbogbo ẹ̀ tẹ̀wà ní ọlọ́njà ẹ̀rọ pẹ̀fẹ́ tẹ̀wà ní kílà ẹ̀rọ tẹ̀wà ní olódó gbogbo yẹn lọ múra pátápátá ẹ̀ máa pera yẹn máa ké síra yín gbogbo ẹ̀ tẹ̀wà lówódé ẹ̀ ké síra yín pátápátá lìṣàbíọ̀ ni o lìṣàbíọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹn sùn ìyẹn ní láfẹ́ wa ni o lìṣàbíọ̀ tó máa ń lòdù ọkọ̀ ayé tòrò ọlọ́dà níwájú ẹ̀ pẹ̀tẹ́ẹ̀tì wáì tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹn sùn ní láfẹ́ wa lábẹ́kúta lẹ̀ ń bọ̀ ìyẹn lọ́la túnṣe ni o abẹ́kúta ní lìṣàbíọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹn sùn tó bá wà di ọjọ́ Wednesday gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìṣádámù ẹyin tẹ wà ní korodu gbogbo ẹyin tẹ wà ní mòwe ìbàfò gbogbo ẹyin tẹ wà ní rẹmọ pátápátá bóyá òjijì ni bóyá ìkẹnẹ ni àjọ máa pàdé ní ṣàgàm ní ọ̀ndà sabo bridge ni o ní ìjòkó community hall ìyẹn lọ́jọ́ wednesday àwọn èèyàn àtúrà yèrè mi fún kásẹ́lì àmọ́ ẹyin tẹ wà ní ìjẹ̀bú òde ẹ lọ prepare o ọjọ́jọ́ thursday kẹrí abẹ́kúta àti ṣàgàm aago mẹ́sàn-án ni program wọn bẹ̀rẹ̀ àmọ́ àwọn tó bá fẹ́ rí mi bí wòlíì aago mẹ́
6: ìjọ lẹ́tí máa dé àmọ́ sẹ́rí ti ìjọba òde yẹ ago méjìlá ọ̀sán ni ti lágbà ọba tó láyé àtọ́ ní ọjọ́ tọ́sídẹ̀ yìí ni o ní akíntọ̀ mi dé ọ̀ tó ń pè ní akéde ọ̀ akíntọ̀ mi dé ọ̀ tó ń pè ní akéde ọ̀ tó wà níta lápò lẹ́yìn ibi ọjọ́ òyìnbó yẹn ìyẹn ní new market tó gbogbo ẹ̀yìn tẹ́ wà ní ẹ̀pẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ wà ní ajá ẹ lọ múra o lágbà ọba tó láyé àtọ́ ọjọ́ tọ́sídẹ̀ la máa pàdé níjẹ̀bú òde ìjẹ̀bú òde ni o ní akíntọ̀ mi dé ọ̀ tó ń pè ní akéde ọ̀ tó wà níbi ẹyọ ọjọ́ òyìnbó yẹn ibi ẹ̀yà new market ẹ̀yìntà lápò ni o níjẹ̀bú òde ago méjìlá ọ̀sán ni o dọ́tọ́ ayé bí iṣẹ́ àádọ́ gbadé ago mẹ́ta ni lẹ́yìn ma àádìí ra fúkásẹ́ ni ìyanu máa ṣe o ọjọ́ friday ni olúwo ago mẹ́sàn-án láàárọ̀ ni àlẹ́rì àǹfààní kí ló jẹ́ gbogbo èèyàn tó so ẹ̀mí ẹ̀nu àní sọ ìjọba ọlọ́run ẹjẹ́ sẹ́lẹ̀ ìjọba ọlọ́run o bí ọlọ́run ṣe bẹ́tẹ́ mi ẹ̀ àdídẹ́rù apádi ìdàmọ́ ẹtí ni mo fi sọ jẹ́ ń fún ẹ ní nọ́mbà yìí kó máa pè sí nọ́mbà yìí ló máa pè sí àmọ́ bí fẹ́dẹ̀ gbogbo ẹ̀yìn èèyàn ẹ máa rí mi lórí facebook youtube àti tiktok lórí ajílóore àtàmátà pépé yálà ẹ̀ bọ́lá ń bá gbà fọ́ tó ní àbẹ́là kan lọ́wọ́ tàbí ó ní iyọ̀ jájọ́ fi pàdé ní ago méje lórí facebook youtube àti tiktok àbẹ́là kan pẹ̀lú iyọ̀ jájọ́ fi pàdé yọ́lọ́ ṣe bẹ́tẹ́ bẹ́ẹ̀ máa wá fẹ́ láwọn èdìdí àti àṣírí kan ẹgbẹ́ ọba tó láyé àtọ́ gbọ́ nọ́mbà tó máa fi bá mi sọ o lè fi bá mi sọ lórí whatsapp kò ní kí hàdì ẹ̀ sí prayer group mi kò lè máa forí kó ìfàdúrà time to time nọ́mbà náà rí o 070-35-23-14-17 lọ́lẹ́kẹ̀ so 070-35-23-14-17 lọ́lẹ́kẹ̀ so 070-35-23-14-17 jẹ́ kí gbàdúrà fẹ́ kí sọ tó ṣe ibi tó gùn rẹ ti bẹ̀rẹ̀ ta ló wà nídìí ogun yẹn bó ológun yẹn ṣe wáyé kí ni ìgbésẹ̀ tó máa gbé tó fi máa bọ́ níbẹ̀ ẹ̀yin tẹ́ báláyé kọ̀ọ̀kọ́ pé gbọ́n nọ́mbà náà lẹ́kọ̀ọ́ 070-35-23-14-17 àwọn kọ́lá kan nọmba yẹ òdàgbọ́n kan kan nọmba lẹ́kọ̀ọ́ sí
4: UBA
6: 10-24-77-50-80 ogun ò ní jà
4: o
6: abọ̀ lọ́wọ́
4: o
6: kí n má bàa gbàgbé gbogbo èèyàn lọ múra o lọ múra báyìí gbogbo èèyàn ọjọ́ tuesday lọ́la abẹ́ òkúta o kùbẹ́tà alágbègbè abẹ́ òkúta pátápátá tọ́jú ayé tòrò gbogbo ẹni tẹ́wà ní ọlọ́ọ̀dá ẹnu pẹ̀fẹ́ tẹ́wà ní kílà ẹni tẹ́wà ní olódó gbogbo yẹn lọ múra pátápátá ẹ máa pera yẹn máa ké síra yín gbogbo ẹni tẹ́wà lówódé ẹ ké síra yín pátápátá lisabio ni o lisabio tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùmá ìyẹn ní láfẹ́ wá ni o lisabio tó máa ń lòdù ọkọ̀ ayé tòrò ọlọ́ọ̀dá níwájú ẹ̀ pẹ̀tẹ́ẹ̀tì wáì tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùmá ní láfẹ́ wá lábẹ́kúta lẹ̀ ń bọ̀ ìyẹn lọ́la tún ṣe ni o abẹ́kúta ní lisabio tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùmá lisabio tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùmá láfẹ́ wá nìyẹn o láfẹ́ wá ní abẹ́kúta ní lisabio tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùmá tó bá wá di ọjọ́ wẹ́ẹ̀dẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìṣádámù ẹ̀yin tẹ́ wà ní korodu gbogbo ẹ̀yin tẹ́ wà ní mòwe ìbàfò gbogbo ẹ̀yin tẹ́ wà ní rẹmọ pátápátá bóyá òjijì ni bóyá ìkẹ́nẹ́ ni àjọ máa pàdé ní ṣàgàm ní ọ́ndà sabo bridge ni o ní ìjòkó community hall ìyẹn lọ́jọ́ wednesday àwọn èèyàn àtúrà yèrè mi fún kánsẹ́lì àmọ́ ẹ̀yin tẹ́ wà níjẹ̀bú òde ẹ lọ prepare o odòjọ́ thursday kẹ́rí abẹ́kúta àti ṣàgàm aago mẹ́sàn-án ni program wọn bẹ̀rẹ̀ àmọ́ àwọn tó bá fẹ́ rí mi bí wòlíì aago mẹ́jọ náà ti máa dé àmọ́ sẹ́rí ti ìjẹ̀bú òde yẹ aago méjìlá ọ̀sán ni ti mọ̀ lágbà ọba tó láyé àtọ́ jésù lórí wa.
7: Ibu dua parah. ẹnu tó bẹ̀rẹ̀ ní wọn bàdàn. Friday ọ̀sẹ̀ yìí, àṣírí owó ayé rẹ̀ máa tó.

ẹjẹ mọ kí yẹn ká bọ padà sórí ètò ìkànnì lágẹlú ni wọn ń pè bí 96.7 FM òkè gàjòkè ilé funfun bá láwọ fẹlẹ lẹńlẹ ìbàdàn gbéránlẹ náà lẹtọ ètò ní gbéránlẹ lágẹlú lẹ ti ń bọ òkè yẹn ló kó lóòótọ ètò yìí ṣínà aláyọ ògbéde. Ba se ndara po mo wa ago mefa ti koja se ju mejila e woju ago yin.

0: gbéyàwó o ni àgbékalẹ̀ àlàkalẹ̀ àwọn èèyàn wa tí wọ́n mọ̀ nípa ètò ààbò mo dúpẹ́ lọ́wọ́ aṣíwájú olúbùnmi olúwadáre MBDSP wọ́n ní how to secure a town and community from evil intruders wọ́n wá ní a community based strategy against terrorists bandits kidnappers and armed robbers. Bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ àti gbọ́ wá láàrin ago mẹ́rin sí ago mẹ́rin kọjú ogún ìṣẹ́jú dẹ́ ẹ jẹ́ chairman community yín àbẹ́ ẹ jẹ́ èkán láàrin ìlú kan ẹ jẹ́ gbajúmọ̀ láàrin ìlú kan ẹ wà láǹfààní àti tẹ́tí sí ẹ dèdè mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀. Wọ́n ní pánsá òfura pánsá jánà àjà òfura àjájì ó lé tọkọ tí ó fura yọ gbàlejò kí mo ní yóò ṣe yọ gbàlejò yà bí jẹ lẹ́gbùsí mo kìyìn mo ti mú number one tí ẹ pè ní know your environment mo ti mú number one ma mú tayé currency ma mú tayé currency ma mú tayé currency gbogbo wa gan la òjò olórí kásá ti wúlò láwùjọ ló ṣe kókó láyé currency aga kí yẹmi mo stand all right lórí ètò fún tààrọ yìí
1: gbogbo wa kọ la òjò olórí kásá ti wúlò láwùjọ ló ṣe kókó láyé.
0: Ẹ jẹ́ fún yín number two wọ́n ní control access points.

ọ̀rẹ́ ẹjẹ́ bọ́ọ̀sì ẹni bá fi gáyé táyé ilẹ̀ bàbá bọ́ọ̀sì táyé ẹgbọ́n jẹ́ win number two wọ́n ní many community have multiple access routes with little or no monitoring ọ̀nà tó wọnú àdúgbò yín pọ̀ ẹ̀yin gan mọ̀ ṣùgbọ́n kò sí monitor rẹ̀ rárá ìlú yẹn táàyìn yẹn ọ̀nà tó wọ ẹbẹ̀ pọ̀ bọ̀tọ̀ ẹ̀ kì í monitor rẹ̀ only strategic checkpoint and control entry system should be established where necessary ṣe ẹgbọ́n dẹ́wí láwọn ọ̀nà tó wọ̀ lú tó jáde ọ̀nà tó wọ abúlé tó jáde ọ̀nà tó wọ ìletò tó jáde ọ̀nà tó wọ àdúgbò tó jáde tó bá possible wọ́n ní control entry system should be established where necessarily àwọn tẹ́ bá múlé síbi àti jáde àti wọlé yẹn ẹ sọ fún wọn wọ́n ní vehicle and suspicious individual entry community especially at night should be monitored criminals prefer location where they can move in and out without detection ǹjẹ́ wí nu àwọn abi tó bá wọlé tó jáde ọkọ̀ tí ń wọlé tí ń jáde èèyàn tí ń rinbẹ̀ tí ń jáde ní community yín nílùú yín wọ́n láwọn ọ̀daràn tí ń bẹ láàrin wa apá abi tí wọ́n mọ̀ pé ti rẹpẹtì sẹ́ẹ̀sùn oorun rẹ̀ wọ́n lè hanrun tẹ́ ẹ̀ mójútó dáadáa ibẹ̀ wọ́n máa gbà wọlé ibẹ̀ wọ́n máa gbà jáde. Number three, build strong community security network. Ládùúgbò yín nìyẹn o nílùú ìlú yẹn nìyẹn o ní village yẹn nìyẹn o lágbolé yẹn ni o. Wọ́n ní security begin at the grassroots. Community should establish town security committee or community security committee consisting of trusted resident traditional leaders njedobajalu youth group and volunteers e gbodo ni security committee ladugbo yi se ni e gbodo ni security committee ninu ilu yi se ni won wa le nta ba wa fi be awon te ni gbagbo te mo se ojo won te ni gbagbo nu won won le ni ke ko jo o to ba je ilu ni oba ilu won lawon odo e ri pe mu lara won àtàwọn míì tẹ́ bá volunteer wọ́n ní neighborhood watch system should be encouraged with regular meetings and intelligence sharing. Number one, unity is a weapon against insecurity. Ẹ gbọ́ meeting ni lálọ́ọ̀dún yín ìjàlẹ̀ ẹ̀jà lónìí ìjàlẹ̀ ẹ̀jà lọ́la ẹ mọ̀ dá lóhùn bóyá ọba ń kọ́lé tèmi ní bóyá ń gbégbé àwọn múgbàmọ̀ kọ́lé tèmi bóyá lọ ya mi búlọ́ọ̀kù ni bàjẹ́ yàrá kan mọ kọ́ lálọ́ọ̀dún ara mi ni mí ọkàn lè máa sọ̀rọ̀ sí mi ẹni àá àjọ pé ẹ kí lọ fún yóò dà mọ̀ njò lọ́wọ́ ìlú ìwá njò ni wọ́n dé sẹ́mi ọ̀sájú ẹ ọba wa ló lọ́sàpò rẹ̀ wá ti mọ̀lẹ́ bí àtẹ̀bí àtàrà rẹ̀ ẹ ń bára yín jà ní kọ̀mìtì yẹn dẹ̀ bá sọ́ra nǹkan ó ṣe yín gbogbo wa gan làwùjọ olórí kásáti wúlò láwùjọ olóṣè gbogbo kẹrẹsì gbogbo wa kọ wọn ni ẹ gbìyànjú ẹ rí pé tá à ń pè ní neighborhood watch ẹ mójútó ládùúgbò yín. Number four, establish effective communication system. Ṣé ẹ gbọ́ kí wọ́n wí effective

0: Ede funyin ni kasi secure public places and critical asset. Bi ba nbe ladugbo yin ti ba nbe ninu ilu yin to ba sumo yin leto yin te ba lori ofe gba to sumo yin community yin won ni ibi to ba je public place ibo la npe ni public place ekini ilewe awon omo wa eh ijaba lo ni ilewe yan ira o ira o all public schools to ba ti bossi town yin te lori ofe re to bossi village yin to ba bossi community yin ise yin ni lati mojuto religious places bi awon sosi masalasi eran awon tin josi nbe lowo erinra yin lowo ni o lati mojuto market oja to ba wa ladugbo yin to wa nle to yin healthcare facility e center e mojuto to ba wa ladugbo yin public infrastructure should receive special attention ora ajama munjo mejo ajama munjo mejo ajama munjo mejo won pare jo mejo. Protective measure may include perimeter fencing, control access gate, security personnel, monitoring system. E jama munjo mejo ba ki ebi. Ani pati ayo jo
1: Lagiliwa FM 96.7.
2: Mo ki gbogbo eyin omo Olorun kaakiri agbaye. Akoko to lati gba lowo adani waye fun irajo ose yi. Oruko Jesu. Olorun to da orun waye agbe oga fun awon eyan re. Iwe ni to pa won ti, iwe ni to n gbo igbe won lojojumo ba ope wa. Fun eti o tun se lose yi. Pe o na wa agbara ninu aye won pe wa dani waye yo se won lore ti enikeni o se won ri emi mi mo gba ope wa gbogbo eyin omo Olorun te n gbo mi kaakiri agbaye ki anu ko fon fun yin ede orun laanu currency orun ti won na laye laanu en ti anu ba ti se won nu aye e Olorun lo se won nu aye e nitori na loruko Jesu kanu to fun yin orere gbogbo ti ipa yin o le se mo gbenu Oluwa soro kanu o se fun yin ni oruko Jesu Christ Nazareth fun irin ajo ose yi kanu o gbe yin fo kanu Olorun o gbe yin sare gbogbo iwe buburu ti won ko pe o ka lose yi kini o jo fun irin ajo ose yi apa eniyan buburu Oluwa se fun irin ajo ose yi ikorajopo awon ayo ni lenu ikutuka fun irin ajo ose yi eni ti won gbe ise ogun ran lati je fun yin loruko Jesu ko para e fun irin ajo ose yi eni te le se ke ma ri lojumo to de je pe be tin ri ni lekun anu nti mo yin mo pase Oluwa de lade pa gbogbo eti to n gbọ mi kaakiri agbaye ileri ojo pipe ko se ni oruko Jesu ileri ojo pipe ko se on te o le ma se to n le olore jina si yin loruko Jesu lose e o ni se ewo ogo te o le se ke ma je lose yi e o ni je gbogbo ibi te ba koju si lose yi ki olore wa yin ri e gbo ohun Oluwa lenu mi gbogbo ise ti ota lu bole lowo lowo be tin gbo mi kise na soji oro buburu ti won so sinu aye yin ti o je ki ojo yin ko pe yin loruko Jesu koro na da wa ti aye yin ko gba iyanu ko gba iranlowo gbogbo eyin te sa isan labe ohun yi esan aisan jo pipe te tin ru kiri loruko Olorun aposu ayo baba lola loruko Jesu ki aisan na da wa ti owo iwosan Olorun ko wonu aye yin gbogbo majemu aisan ti won ba aye yin da ko gbina ẹni tó fi yín sínú ipò àìsàn lórúkọ Jésù kó gba ipò náà fún rẹ̀. Ẹ̀yin tẹ́ jẹ gbèsè Olúwa san o, aràn mi sí yín lójoojúmọ́ ni o, ìrànlọ́wọ́ tó tó san gbèsè náà ẹ gbà á, ìdé gbèsè kò já, ẹ tẹ ọwọ́ yín gbogbo èèyàn, ọwọ́ ẹ̀ kó gbari lọ́sẹ̀ yìí o, lórúkọ Jésù. Oore tí sẹ́fíìsì yín ò lè fún yín lọ́sẹ̀ yìí ká file yín lọ́wọ́ o. Ẹ bá mi gẹ́ ti omi gbogbo ibi tẹ́ ẹ wà, ẹ gbọ́ gbogbo ilé ọmọ tán tí Olúwa ṣí, àánú ṣí, májẹ̀mú ṣí, àṣẹ ṣí, Ọlọ́run gbogbo àgbáyé ṣí ilé ọmọ àwọn èèyàn yìí, omi Olúwa yà á sí mímọ́. Agbára Ọlọ́run kó wọ ọbẹ̀, gbogbo ohun tẹ́ ẹ bá lò fún kó jẹ fún yín, gbogbo ẹ̀yin àkọ́bí dórí àbí kẹ́ǹkẹ́ jẹ́ èèyàn, gbogbo ọmọ tó tara ẹ̀yin èèyàn wọ̀nyí jáde kán jẹ́ èèyàn. Ẹni tó ń lépa àwọn ọmọ yín fún ibi kílẹ̀ ò gbé mi, gbogbo ẹni tẹ́ ẹ díù fún ìgbéyàwó tẹ́ ẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáyé báyìí, kí Ọlọ́run kó ṣe yín lóore, àmì ọ̀tá kó ṣí lára yín, àmì ìka ènìyàn kó ṣí lára yín. Èyí tí mo wí di àṣẹ, iná àti ẹ̀jẹ̀ Jésù kò ṣèdìdí ẹ̀, ẹ ó ní ẹ̀rí. Ògo ni fún orúkọ Olúwa. Mo ń fi àkókò yìí pe ẹ̀yin ọmọ Ọlọ́run sínú ìpàdé agbára ńlá tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Thursday ní Christ Apostolic Church Gilgal City, a place of discovery and recovery, aláṣẹ Igbó Olóyin Arúlógún Road, ọjọ́ Ìbàdàn, láàrin aago 8 àárọ̀ sí aago 11 àárọ̀. Ẹ wá pẹ̀lú ìgbàgbọ́ torí pé ẹ ó rí ọwọ́ Ọlọ́run. Bí ẹ bá fẹ́ pè fún ọ̀rọ̀ ẹ̀rí àti àdúrà, ẹ pè sórí nọ́mbà yìí 08 39 13 17 58. See you with your testimony. Amen.

0: second and third Wednesday. Only Sarah Lamali Cup program. And we can draw a bobo. In Benio Medio, Apata, Ajawele, Nagbele, and Lagoni Tipa. Odona, Elewe, New White House, the Cotado, Villa Debita, and Lafara, Mille Bolude, Bogue, Bogue, Nino Leg, just say one in Christ Center Ministry of the Church of God. Opposite Samo Village Station, and Yigama Malete, Nibada, Akoko Towa, Lori Radio, Lag 11.96.7, Nibo Bodo, Monday, 6:50 a.m. Siago Meje, Emma Bawa Pade, Jesu Lolua.
1: Mo ki en kokan wa ka bo si kan yi ni bi te gbogbo Olorun lori agoko majema ti muse je ka gbadura ni oruko Jesu mo gbadura fun en kokan wa bi ojo ose tutun tun se de bayi gbogbo awon ifahan agba okuku ti an ri kakara agbalaye ni oruko Jesu si koni nipa lori aye wa koni nipa lori omo wa koni nipa lori ise wa tori pa ti soso tele nipa akoko yi aye so aso tele ohun ti o de ba awon to ba sumo Olorun mi le so fun anu we Isaiah ori ogota yen o ni dide dide ko nu ku to wa yen dide tan mole nitori imole re de ogunluwa sijo lara re wo na gboro dide ko nu ese dide ko nu agbere dide ko nu iwa paniyan dide ko nu wa jeniyan dide ko nu iwa igbenipa igbenita dide ko nu e ko gbo olodun ko le ba fanu aye e ki dajo yen ko ba de bo nipa to reti dide wo na dide dide ko nu akoko ikuku gbiri yi dide wa so nitori pe kiesi oku bo aye mole ade pe nipo oku to bo aye mole bibeli so fun wa iru awon kan ti a ma ri niru akoko bayi ta ba oluwe Matthew oku to bo aye mole o so nipa e ka je ka awon iwa buburu awon ene buburu awon ko buburu e ti o ma ninu re o ni ngba ta wo Matthew 24:21 nitori nigba na ni poju la yi o wa ohun ta nwo ta npe ni banditry this and that o ju be lo o so nipa ami nla kan o so nipa dide olugbala ito pe ko ni pe mo e wo awon nkan ti a sumo okuku bibiri ito pa nka ni pe to so so le npe fu a ki en kokan ka le mo ba se mura nitori ba na ni iponju la yi wa sugbe won to ba sumo olorun oni dide tan mole imole yi ko ni are iru eyi ti ko ti si lati gba ibere aye wa di siseye be ko iru e ki o si si bi ko se pe a ki ojo won ni kuru ko si eda ti ibala bi ko se pe a ki ojo won ikuru e wo sele abami kakiri sugbe nitori awon ayanfe ni a o fi ke ojo won ni kuru nipa na ni enikan ba fun yin pe wo akoko na ni kristi nbe ni yin tabi lohun e ma se tele won nitori awon eke kristi ti nfi ona aye hoyan jije mimu ijoba lohun lai kan ni sugbon ijoba bi nko se rogun sapo emefa ni won ma so lori e won ma pe fun wa ati eke woli yi o dide won si fi ami ati yanu nla han to be bi o le sese won ta awon eyan fe papa wo mo wi fun yin tele emi ko mo se be jeju so be o mo wi fun yin tele en kokan wa ko lati wa jobo lohun re lati pe ni dide Jesu o ti de tan o ku si dede o wa so fun ni ba so seven nitori ge bi mona mona ti ko lati lohun ti si mole de iwo orun be ni wiwo mi ni yo de pelu nitori bi kibi ti oku ba gbe wa ibe ni awon igunigun ikojopo si nipa ta ba ri opolopo to ti gbagbo sile ti won be si gbe gbagbo ka owo nkan aye nikan ti a si ri pe iyo ti di ogun ohun to kan na ni pe itemole tele gunugun wa ba se won loni to ka lokun gba segun bori won pe awon nikan ti won je igunigun ti wa kakiri agbalaye ti n ta won to gbe gbagbo kan kan aye owo ale mo fe travel lo London mo fe fo lo America mo fe fo lo si kini kan gbogbo to gbe gbagbo kan kan won yi awon gunugun ni o mo dari won o je pe nkokan wa ni akoko bayi an lati gbeju ka sumo olorun to ti wa pe yakoko gba poju o ti o sele gbe lo tin fi wa nipa ta tu Matthew 24:39 oni won ko si mo titi omi fi de bo se n gba ye nua onu won ni mo won mo sakiri won fe dogun won fe dogbon fa 40 nipa na ni eni meji yo wa ni oko oni awon mu okan ati fi keji sile akoko ti a wa yi an lati mu enkokan wa ta mo pe dide Jesu osumetile sugbon ni ti ojo ati wakati na 24:36 ko si enikan ti o mo awon angeli lohun ko ti le mo bi ko se baba mi lo je popo osumo baba yen ni akoko yi e wo lu an gba ti e dere e pe ngba ti wa ni tosi ki a mo ba labi awon ti o je bi keyin ni 25:30 o so fun pe o ni ibe ni awon omo ga lailere a ko won sinu okuku biribiri nibe ni odo awon omo lailere yo wa gbogbo won a da won sinu okuku biribiri nitori en kokan wa ni akoko yi ohun to n sele oju pẹlu ti lo o je ami to ka se pe Jesu tun me fun wa pe Jesu n bo laipe o eru kokan wa ara ti mura ki a gbianju lo to o ye ka ni nkan ti aye ṣugbọn ka gbianju ka ri pe oju oni ti wa nigbati baba yan ba de lati wa ko awon yan fe lo lai wa je pe ki awon na le nipa ti pe ijoba aye raye to ba je pa babo ni owo bandu ti aye ah bandu torun o buju ti aye lo je pe nkokan wa agbo gbianju ki a ri pe agwa si abe adua olojo meje ti an gba lo o du lori oluwa shiji banu je ko lori mi papata won lo gbolo wa nbe ni ojo monday meje monje karun la fe bo suba ni role oni an ri ti e nibe ki won na gbianju ki won na da po ma tun gba adua e ri pe je o ti fa pere adua tan lati gba le wi pe niru akoko ti nkan ba da bi po lo ti e bayi adua lo kan la fun gba adua monday meje that's 5:30 to 7:30 bákan náà Wednesday méje 5:30 to 7:30 bákan náà Friday àfihàn àfin dúpẹ́ láàjẹ ká lè gbẹ̀ tọ́ wa láòkó yìí ká lè yí ìbànújẹ́ kò lórí ayé wa pápátá ká lè bọ́ sọ́wọ́ àgbà tó tó gbà wá ẹni pé ńgbà tí jésù náà adúlá ló gbà ẹgbà ta wo Matthew chapter 26 yẹn verse 28 onítorí náà ó bẹ̀rẹ̀ sí sọ wọ́n pé ó ló sì mú wa sínú ọgbà Gethsemane ó bẹ̀rẹ̀ sí gbàdúrà onítorí èyí ni ẹ̀jẹ̀ mi ti má jẹ́ mú titun tí a tà sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n mo wí fún yín láti sin lọ èmi kí ó bá mú inú èso àjàrà yín mọ́ àti gbogbo nǹkan wọ̀nyí ni jésù ṣe fún wọn nígbà tí wọn ní ọgbà Gethsemane tó sì gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wọn kí ẹnì kọ̀ọ̀kan wọn kó lè yékéru kó lè bọ́ lọ́wọ́ ìdánwò tó ń bọ̀ tó jẹ́ pẹ́ ẹnì kọ̀ọ̀kan wa bí a ṣe ń gbàdúrà tá a súnmọ́ ọlọ́run dáadájú a lè bọ́ kò lọ́wọ́ ìdánwò tí ṣiṣe yìí èyí tó pọ̀ pọ̀ lábẹ́ òkùnkùn biribiri tí ayé là kọjá ṣùgbọ́n ká tún rántí pé ní ìjọba ọlọ́run lọ́run òkùnkùn biribiri kan wà tó pé ọlọ́run tí a bá súnmọ́ ní ayé nìkan ni ó gbà wá ẹ sọ pé àkókò ìdánrin pátápátá àti àwọn àyànfẹ́ lábẹ́ ọwọ́ tí ó tó gbà nìtan ìgbà tí a bẹ̀rẹ̀ sí ń wo ẹ̀kọ́ yẹn nínú ìwé Revelation chapter 21 ìfihàn orí kọkànlélógún ó sọ fún ẹ pé àkókò kan wà tí àwọn àyànfẹ́ á ní àǹfààní tí a gbà wọ́n kò lọ́wọ́ ohun tá a lè pè ní akóniṣiṣẹ́ mọ́ jáwọ́ ogun amúṣiṣẹ́ mọ́ jáwọ́ ìrẹ́lẹ̀ tí ayé ńlá kọjá ńsìn ṣùgbọ́n àkókò ń bọ̀ ọlọ́gbọgbọ tó tó gbà wá yóò ná wà nù rẹ̀ yóò sì gba àwọn ọmọ ọlọ́run wọ́n sọ wáyé pé ní 21 yẹn ó ní mo sì rí ọ̀run tuntun kan àti ayé tuntun kan nítorí pé ọ̀run ti ìṣáájú àti ayé ìṣáájú ti kọjá lọ òkun kò sì sí mọ́ ẹni gbogbo ẹni tí ẹ ń jà sílẹ̀ nígbà tí òkun ò bá sí mọ́ òkun dẹ̀ rí almost 3/4 ilẹ̀ ayé lóko tí ilẹ̀ wa wà yanturu ló jẹ́ pé láàkó ìjà bó ti déjọba ọlọ́run nǹkan yóò bá yé lọ àmú nǹkan wáyé jẹ́ kí ọkàn kó rọ̀ mọ́ àti dọ́run olùwàyé ràn wá lọ́wọ́ èyí mo sọ ní pastor Ṣẹ́gun Fábíyì Adéjọ Christ Intermittent of Church of God gbìyànjú kọ́bọ́ nínú òkùnkùn sè yìí kó hàn bọ́ sínú òkùnkùn bíbélì èyí tó ń bọ̀.
2: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọ̀rọ̀ ìgbàlà tí ẹ ti gbọ́ yìí ẹ ó máa bá wa pàdé ní déédéé àsìkò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ láàkókò kan náà fún ìmọ̀ràn ìtọ́ni àti ìrànlọ́wọ́ àdúrà ẹ ní àǹfààní láti pe àbá olúwa sí orí aago yìí 08023521991 lẹ́ẹ̀kan sí 08023521991 àlàáfíà.
0: Second and third Wednesday only Sarah Lamalikot program awon eka ajo wa gbogbo nbe ni omi edio apata ajawele legbele alaga oni tipa odu ona elewe ni White House ekotado nile adegbite alafara nile bolude gbogbo e gbogbo e ninu ile ijosin wa ni Christ Center Ministry of the Church of God opposite Samuel Village Station eyin grama molete nibadan akoko eto wa lori radio lagelevem 96.7 ni gbogbo ojo Monday ni 6:50 a.m. si ago meje e ma ba wa pa

gíga àjọ tó ń se òkárí bọ́ọ̀lù aláìsẹ̀gbá ìyẹn nílùú nípínlẹ̀ Èkó ó ṣeéṣe kó jẹ́ pé ẹni yẹn gangan ni ààrẹ àjọ NFF wọ́n padà já mọ́ lọ́wọ́ o ìyẹn ní apá àṣàlẹ̀ yẹn southwest ń bí pẹ̀lú ìròyìn tí mò ń wú gbọ́ ẹ̀yìn mọ́kàn ní sáré gbé yín débẹ̀ ni bọ́ bá balẹ̀ tán dùgbẹ̀dùgbẹ̀ ọ̀hún bá bá balẹ̀ tán kọ́mọ́ bá bá yín ní kàyéfì bó ṣe jẹ́nu lápá ibẹ̀ yẹn ó yá pápá láti ibẹ̀ yẹn àsìdègò ẹ̀jẹ̀ sáré wọnú ìdíje St. Cyprian lọ St. Cyprian Super League ta bá ń sọ nípa St. Cyprian Super League eléyìí tí ó ti wọ ìpele ogún báyìí week 20 ṣe fẹ́ gbọ́ pẹ̀lú tí mò ń wò lọ́wọ́ mi ó ti ń débi tán lápẹrẹ o kíní ọ̀hún súnmọ́ra wọn pẹ́kípẹ́kí ṣùgbọ́n lánàá Abiola FC ọ̀nà kírẹ̀mí góò kan dondo góò kọ̀ọ̀kan ni active Ademola gbá wọlé ara wọn Ali FC àti Fortune òdo Ademide ó tún na Omuyes góò kan dondo Advance ọ̀nà Elite góò méjì sódo Adéwọyin ọ̀nà Umbro góò méjì sódo ewé ń jẹ́ òun àti 99 FC góò kọ̀ọ̀kan wọn gbá wọlé ara wọn ẹ̀wá mọ̀ gbọ́ o lẹ́yìn ọ̀sẹ̀ ogún week 20 bó wọn ṣe wà lórí àkàbà ọ dàbí ẹni gbé pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yìí akínrẹ̀mí fc lọ wà nísàlẹ̀ pátápátá tábìlì àmì mẹ́jọ péré lónìí active wà ní ipò ẹlẹ́ẹ̀kẹtàlá àmì méjìlá nígbàtí fortune fc òun náà wà ní ipò ẹlẹ́ẹ̀kẹjìlá àmì mẹ́rìnlá lápá òkè 99 fc nísì ń léwájú lọ́wọ́ o 45 points lónìí abiola fc gbẹ́nu lé tán yányán pẹ̀lú 43 points nígbàtí adéwọyìn wà ń pò kẹta 40 points ewé ń jẹ́ ogun ń jẹ́ ipò kẹrin lọ́wọ́ pẹ̀lú 35 points bí nǹkan ṣe ń lọ nìyẹn o nínú ìdíje ti St. Cyprian Super League tó ń wáyé ní pápá ìṣeré St. Cyprian tó wà ní olúyòrò òkè ọ̀fà ńlẹ̀ ìbàdàn tíátíá ó yá pápá wọn ní àròjú ọjà á lọ ojú ọjà là ń lo èrò ọjà ìparamọ́ o ṣùgbọ́n ká tó rojú ọjà jẹ́ ń gbé yín débẹ̀ wípé káàṣì ẹ̀ ọ̀sẹ̀ tá a wílé lẹ́yìn látúnla mílíọ̀nù kan náírà ọ̀nà rò tán tí ó dúró gogoro ó ní gogoro látúnla wẹ́ẹ̀ze ni o ìyẹn june 24 wàá mọ̀ gbọ́ o gbogbo tíkẹ́ẹ̀tì rẹ láti ọjọ́ kìíní oṣù kẹfà ló máa wà eligible ṣùgbọ́n ń bá gbà ọ nímọ̀ràn yìí pé tètè sekun kó lè pọ̀ dáadáa kọ́ jẹ́ pé wọ́n lọ gba mílíọ̀nù kan ọ̀hún bọ́ bá ti ń di lọ́túnla kò dídojúmọ́ lọ́wọ́ o torí pé lẹ́ni yìí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ
fin laaro yi as usual fun ti cash e ni o cash e we go again laaro yi star 347 star 1004 star 2 ash ni o ori 50k lati bere I move on sorry 100,000 naira ibe lagba bo sori 150,000 naira ka to ma lo sori 200k ni fun ti taaro yi ni o iwa na fe je nbe e o gbe gbese ni igbese lo gbe o beyan ba ririn ajo ti n lo bi aegberun mile 1000 miles igbese kan na leyin o ti bere step akoko ina lo ti bere be lo se je be loro cash mo relent mo wararo mo repeti o ti kan wo na laaro yi o to jo meji jo meta to ti n da bi ajo o ya kajo re laaro yi bo ba gore ni o so ri jo te eyan ba je oke eyan ma se kami abi mta ni abi mata ni eyin emi buruku emi esu ni emi ma se rere won pe oke oya gbewo laaro yi star 347 star 1004 star 2 as o ri pe rere loluwa o wa fi won o wa testify o fi testimony le baba dagun mewa ku seju me dogun baba fe yi koto code yen lo ni serere nwerere bi mo se nbo soro lowo lowo yi to ba ti send the code yen star 347 star 1004 star 2 ash won da message pada fun e message ta ma da pada yen iyen gangan ni wi pe won ti ri won wa bere yi pe ticket melo lo fe ra
tiketi melo lo vera iye oba vera kan te soju e won o gbe lo nda ti won ba da pada won o bi ogbe se transfer lo verse ni abi uss code lo nilo iwo sa te transfer number 1 o le rorun pe mi ati e oba ti te 1 yen transfer niyen won wa gbe message kan wa ibe ni bank details to ti lanfani lati ra ticket re ibe ni bank details yen wa oba ti ri bank details yen iwo lo ni bank details yen laarin ogban seju so goji seju bo ba lowo lori bank app mu lo do pos won bo se oju be lo lowo kan ti an ba ti bo se bayi yo dan lori phone e pe number re ti wa eligible gbogbo alaye yen baba ku die ka to abon rodu ko isoro ka bi meji lati play re pe number yi 02013306194 02013306194 tabi ko chat won abi o pe won whatsapp call 09026026314 09026026314 bo se je niyan lori ti kashe ki a roju oja kade baba toju oja de ka wonu idije fi eyi agbaye lo orisirisi lo tun ti happen lenu opin ose yi koda moju la aro yi isele lolokan ojo kan kevad cabo vade kevad cabo vade won ma nse bebe ninu idije fi eyi agbaye ja roju oja kade baba de ka tun gbe yin debe asole olede kuraza o to na to la itan mole

0: Plaza. Bẹ́ẹ̀ yẹn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala fi ọ bá sí kọ̀dá. Àbí sọ wa dá ni. Àìrọ̀rùn sùn. Ara títa. Ságun ságun. Kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́ kọ̀gẹ́. Kéèyàn máa lè gbápá tẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Kórè ọ máa hóye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètọ̀. Kátẹ́lẹsẹ̀ wọn máa kan yàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ máa mà kó ti bọ́. Kéèyàn máa rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi oògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀, ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyà jíjá jẹ̀dí-jẹ̀dí. Àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé. Ara ọmọ gbẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Aromaléegun. Ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì. Kátẹ̀tẹ̀ gbé gbèsẹ̀ ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Òsẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dàlámù. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti mọ bí àrùn sá pamọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé Baba Lam Adesina, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka iléeṣẹ́ Mojoyinlola Complex. Ìwo Road Ìbàdàn. Telephone 08033715988. 08033715988. Ẹ̀ńtà tọ́jú ààrẹ lọ́mọ tónítóní.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ìpadà HNDC Degree University. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. Ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
6: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léralera lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹ́nu sí yẹn lọ ní ìgbòrò ayé. Workersday Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ kọ́ ẹ̀. Káàṣì ẹlẹ́yin jọ àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní ₦1,600,000 ₦50,000,000 ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa.

0: Ola Akeyin ka bu Ola Akeyin iyen fun Ologbe Emperor Lele Ayoade bo se ma je niyan e ja roju oja ka lo pa akade ba ba de ati owo waju e ku kale.
1: Do you need a cleaner, caregiver, nanny, trained local security guards, or a reliable party planner? Looking for a comfortable apartment with all the facilities you need to feel right at home? Then look no further than Busy People Support Services. We provide trusted house apps, housekeeping services, errand running services, and affordable accommodation starting from just 3,500 naira per bed space. We sell farmlands. And if you need security for your farmland, estate, or property, Busy People Support Services has got you covered with dependable and professional security solutions. We also manage properties for people who are within or outside the country. Don't wait. Call 081-50-44-4420 today. That is 081-50-44-4420. Visit us at Avon House, number 23, beside MTM Mast and Fani Ibadan. Busy People Support Services, making life easier for the busy people.
2: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: Garden Developers Limited, Silverstone Gardens, tó wà lẹ́gbẹ̀ẹ́ títí làlábàtà, along the Seyi Road, Maniya Ibadan. ₦5 million péré ní talẹ̀ plọ́ọ̀tì kan bẹ́ẹ̀ báyìí o. Ètò pè ní Royal Court Estate, tó wà láàrin ìlú Ìbàdàn London Road Àkóbọ̀. ₦10 million péré ní ilẹ̀ plọ́ọ̀tì kan bẹ́ẹ̀. Méjèèjì ló ní perimeter fencing, CCTV camera, drainage system, wood layout road, àti solar street light. Ẹni ọba sanwó ti ẹlẹ́ẹ̀kan náà. Tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́. Àwọn tó bá wá sanwó díẹ̀díẹ̀. Àní oṣù mẹ́ta ni gbọ́dọ̀ sanwó yẹn tán. Ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní Odò Ọyọ́ Road, Aremu Blocks Bus Stop, opposite ITA Maniya Ibadan. Telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí téèyàn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Gitales ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan téèyàn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Gitales International ni. Gitales International bíro ni lágbára. Lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrògbọ̀kúlé jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International. Lọ́pọ̀ kó yọ̀kú, lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa, Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, gaari processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Gitales International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Gitales International ni wọ́n rọ̀gbọ̀kúlé. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Gitales ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kà sí Gitales International lónìí. Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Gitales International, ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.

0: ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
3: Why you dey worry like that? Just use iRecharge.
2: Are you recharge? How that one take work?
3: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
2: Sharp like that.
3: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
4: iRecharge. Convenience. Accessibility.
5: Ẹ̀ka bọ̀ padà látọjú ọjà ìkànnì lágẹlú náà ni lágẹlú 96.7 FM òkè gajògelé fọlábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn ó yá jẹ́ kẹ́mọ̀ lè tòrò yin eré ìdárayá ó dùn gbẹgbẹ ń kẹsì ìwọ́lẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa ó léwo wá 500 níbikíbi káàkiri àgbáńlá yẹ lọ́ọ̀kan ìbá ń dọ́rẹ̀ facebook ti kàn ní lágẹlú 96.7 FM àbí jẹ́ kẹ́mọ̀ fanfami lórí facebook lórí TikTok at top striker 100 follow like ọyẹ ẹgbẹ́ like kọ́ lọ fá o ọwọ́ tẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọmọ sí ẹ fi gbowó ẹ fi gbọlá ẹ fi gba ìdùnnú lẹ́ni gangan ni ọ̀rọ̀ ti jáde àṣẹ́gunú o mọ́ gọra rẹ ó yá pápá nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé asọ́lé ikọ̀ ti kùrázà o ẹ lọ rìm ó ti fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ o pẹ̀lú tẹ̀tọ́ wà ńlẹ̀ ní 90 minutes ni ṣùgbọ́n òun kọ́ ló ó ní saves tó pọ̀ ju o asọ́lé orílẹ̀-èdè amẹ́ríkà bá a bá ń sọ nípa tim howard òun gangan ló ní saves tó pọ̀ ju nínú ìfigagbá kankan ṣùgbọ́n àlàyé wà lórí rẹ̀ àlàyé orí rẹ̀ ń ó gbé yín débẹ̀ bá a bá ń sọ nípa ti asọ́lé ikọ̀ ti kùrázà òye ẹ lọ room ìfigagbága àwọn àtòlédè ti ìkwádọ̀ níbi tó ti láǹfààní láti dáàbò bo ilé rẹ̀ tó sì padà parí sí òdòdó ààbò tó dáàbò àwọn rẹ̀ ọjẹ́ mẹ́ẹ̀ẹ́dógún níye òun gangan ló jẹ́ fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú tim howard tó jẹ́ wípé ní ọdún 2014 lórílẹ̀-èdè brazil ìdíje fi ẹ̀yẹ àgbáyé níbi tí orílẹ̀-èdè amẹ́ríkà ti kojú orílẹ̀-èdè belgium round of 16 nìyẹn òun náà dáàbò bo ilé rẹ̀ lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún within 90 minutes so 90 minutes ni ẹlọ room náà ṣe ṣùgbọ́n gbà tó di extra time ìyẹn wo extra time tó round of 16 ni tim howard tún fi kankun lójú ọjẹ́ 16 ni tiẹ̀ jẹ́ saves tó ní 16 ni ṣùgbọ́n 16 yẹn kò ń ṣe within 90

ìdàgbàsókè àti ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú àwọn lóye lóye ọ̀rọ̀ ilẹ̀ àti àwọn mọ́gàjì ìlú Ìbàdàn bákan náà ni ẹbí olùgbẹ̀sán tún dúpẹ́ lọ́wọ́ gbogbo lóye lóye àti àjọ àwọn mọ́gàjì tilẹ̀ Ìbàdàn ẹbí olùgbẹ̀sán tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí wọn nílé lóko tó fi dókè òkun fún ìfọwọ́sowọ́pọ̀ wọn lórí bí

ìtànà tó ń tàn tó tutù tó sì dára má dúró dọjọ́ ọ̀la àkókò ń súré tètè ìtumọ̀ ẹ̀ ni wípé àkókò tẹ́ rí yẹn kò dúró di ẹnikẹ́ni bọ́ọ̀dì téèyàn kan bá ṣẹ̀ṣẹ̀ wá wò ó wípé ọjọ́ sì wà ó fẹ́ kọ́ṣẹ́ ni o ó fẹ́ bẹ̀rẹ̀ okòwò ni o ó fẹ́ máa ṣiṣẹ́ kan ni o ó wá wò ó wípé àsìkò sì wà mo rò pé wọ́n ń fún ẹ lóúnjẹ yẹn lọ́fẹ̀ẹ́ àbí wà á mọ̀ nígbà tó bá fi máa di ìwò yìí oṣù bíi mélòó kan sísìnyí a ti wọnú oṣù kejìlá ọdún 2026 ìtumọ̀ ẹ̀ ni wípé ọlọ́run ọba tó dá wa ó ti ṣètò gbogbo ẹ̀ kí ojúmọ́ kó máa mọ́ kọjọ́ tún máa ṣú kó tún máa dalẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ sí wá mú bẹ́ẹ̀ yẹn ọjọ́ ti ń lọ nìyẹn kò sí nǹkan tó pé tó kéèyàn tètè dìde sọ́rùn ara rẹ̀ nírú àsìkò tá a wà yìí kò ní bàjẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa lásìkò ní lágelú 96.7 FM òkè gájòkè ó ní èmi Fọláṣadé Àjàlá ni mo ti ń kàn án sí wa láàárọ̀ wípé ẹ kú ojúmọ́ o àjọkú ojúmọ́ o àjọkú ayọ́run bọ̀dá láàyè àjọkú ajítòní kọ́lọ́run ọba elédùmarè kó jẹ́ ká jítọ̀ láàyè.

0: lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà ọba tó ju gbogbo ọba lọ lórúkọ ọba adébáyò muritala akande lórúkọ àwọn lọ́gà lọ́gà tó wà ní ìkànnì ibi tá a wà yìí o àti títí láyọ akíṣọlá olólùtú ètò yìí ètò owó wa nìyẹn ètò tá a pè lójú ọjà níkẹ ojú ọjà yẹn ó ń lètò ojú ọjà yẹn ajẹjọkọ síbẹ ni ojú ọjà yẹn ó ń gangan òun náà ni yọ ọbẹ láwọn orílẹ̀-èdè gbogbo eléyìí tó ti dìde lẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà lábúrò ní í ṣe wá lágbá lọ́wọ́ ọlọ́run alàyè èyí tó wá dàbí ìgbà tí kò tẹ́ni lọ́rùn yẹn ọba àwọn ọba tó láyé àtọ̀nù ó máa bá ni dá sí ìdẹ̀rùn àti ìtẹ́lọ́rùn ó máa dé bá wa lórílẹ̀-èdè wa nàìjíríà àwọn kan wá wà nú ìgbèkò kan ni àwọn kan wà nú ilà ìlò kan ni àwọn kan wá wà nú pákáleke kan ni gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run ọba elédùà ni yóò bá ni dá sí tó fi jẹ́ pé ìdásí rẹ̀ yóò mú ìtura bá gbogbo ọkàn pátápátá àwọn tó sì wà nú ìgbèkùn ọlọ́run ọba yóò yọ wọn jáde lágbára lọ́wọ́ ọlọ́run ọba fọláṣadé àjàlá lórúkọ tèmi o fọláṣadé àjàlá kì í oníkẹ́ lówó kẹ́ bímọ oníkẹ́ ṣòwò kẹ́ jèrè onítẹ́ ẹ bá ti tajà ẹ ra tajà ẹ dẹ̀ máa jèrè tó tọ́ tẹ́ ẹ bá dẹ̀ tún ti rajà ẹ máa rajà lọ́pọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba tolú ayé adébàmọ́wọ́ tá a jọ máa ń wá sóde àsójijọ wá sóde lọ́jọ́ tòní lágbára lọ́wọ́ ọlọ́run kò ní í burú fún gbogbo wa pátá ojú ọjà lè tó ojú ọjà tẹ́ ẹ̀ ń wò yẹn ajé jókòó síbẹ̀ ni lábúrò sì ní ṣe wá débi pé yóò ṣojú ọjà wa lórílẹ̀-èdè wa nàìjíríà débi pé yóò ṣe ètò ọrọ̀ ajé wa ọlọ́run ọba ló dá ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ilẹ̀ ọlọ́ràá mo kí yín o jákèjádò gbogbo àgbáyé pé ẹ káàbọ̀ sílẹ̀ ọlọ́ràá orílẹ̀-èdè nàìjíríà ló ń jẹ́ bẹ́ẹ̀ tó lú ayé adébàmọ́wọ́ má jẹ́ ká dára dúró gẹ́gẹ́ bí ìṣe wa káwọn èèyàn lè bá mọ̀ pa ti dé agogo tó ń ka wákàtí ọjọ́ yóò kúkú mọ̀ ka wákàtí wa sí rè ni ó yá kí ló wà ń bẹ̀ yẹn gbèsókè
1: ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹ́.

0: 7.
1: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ̀. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́kà ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: 0708-1118-1997 tàbí 0808-070-1243.
1: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ìpadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Are you looking for a stable and rewarding work? Busy People Support Services is hiring responsible and caring individuals right now. Can you clean, care for the elderly, or take care of children? If yes, we need you. We have openings for caregivers, local security, cleaners and housekeepers, child support and nannies, and errand staff. You don't need to worry about inexperience, as training will be provided. This is more than a job. It's a stable work in a supportive environment where you can make a difference every single day. We offer services in cleaning, caregiving, and child support, and are also into land and properties, so your future with us is secure. If interested in our services, call or message us now on 0808-154-4600 or 0802-726-6622. Visit us at Aven House number 23 beside MTN Mast, Anfani, Ibadan. Busy People Support Services, your opportunity to a better future starts here.
3: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388108 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
5: Lagilu FM 96.7.
6: Ali Ayika Amadudin Ahmed Ola Osebikan tí mo jẹ́ bàbá lọ́jà fún ẹgbẹ́ eléso ilẹ̀ Ìbàdàn. Lágelu ni mo wà yìí o ní ètò ojú ọjà èmi pẹ̀lú Sadé Àjàlá. Mo máa gbọ́ ètò ojú ọjà dáadáa. Mo wá rọ gbogbo ẹ̀yin aráàlú àtẹ̀yìn lọ́jà lọ́jà pé kẹ́ máa gbọ́ ètò ojú ọjà dáadáa.
7: Ojú ọjà àpamọ́ owó àtàjèrè ọjà.

0: ẹlẹ́mbẹ̀ ń bò ní ṣájẹ́ tí ń wọgbá nínú àwọn ọ̀sọ̀ yìí bò ní ṣọ́wọ́ ṣẹ́ ti ń yá nínú àwọn ọ́fíìsì yìí ẹni tó bá ṣiṣẹ́ olójàre ìṣẹ́ o ẹ mọ́ sọ pé torí pé ojú ọjọ́ rí bá kan àbí kiní kan fẹ́ ṣe kiní kan kéèyàn wá gbọ́wọ́ lọ́wọ́ wọ́n jẹ́ pé bí pa wá o lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa akúkú tún lọ sí ibi tí wọ́n ti ń ta irú àwọn ohun èlò kan àwọn ohun èlò tẹ́mi yóò máa ṣe ládùúà wípé ọlọ́run ọba yóò kádàrá pé káwa àti yín náà lè bá a máa rà á kò yé yín bá a bá fẹ́ délẹ̀ ládé ni o àwọn ohun èlò eléyìí tí wọ́n máa ń kó papọ̀ mọ́ra wọn tí a fi ń dé ilẹ̀ ládé ẹ̀yin ò mọ̀ ohun tó ń jẹ́ pé kéèyàn dé ilẹ̀ ládé ṣé ẹ mọ̀ pé tílẹ̀ bá wà ó gàn máa dá wà fúnra rẹ̀ ni ṣùgbọ́n tó bá ti di wípé ilé ó lọ ń wù lórí ẹ̀ a ti dé ilẹ̀ yẹn ládé nìyẹn ọlọ́run ọba yóò ṣe dáadáa fún oníkálukú wa pàápàá jùlọ àwa tá a sì ra wẹ́ẹ̀bẹ̀ ọlọ́run ọba elédùà láwọn ò pé báwo ló dẹ̀ ṣe fẹ́ jẹ báyìí olúwa rẹ̀ ò mọ iye àjọ tólúwa rẹ̀ gan ti ẹ̀ wọ̀ gan tó fi jẹ́ pé ọ̀rọ̀ ọlẹ̀ yóò kọ́kọ́ dúró ná kó tó di wípé yóò mọ délé ládé àmọ́ ń tá a mọ̀ ni wípé ọlọ́run ọba tó kọ́lé fún gbé kò ní í ṣaláì kọ́lé fún gbogbo wa a lọ bèrè àwọn èròjà kélé tí wọ́n ń lò tó jẹ́ èròjà kọ́lé yanrìn ni o gráfù granite èwo lẹ́yìn mọ̀ èwo ni báwo ló ṣe bá dé lọ́nà ọ̀dọ̀ yín bẹ̀ yẹn ó yà tolú ayádébàmọ́wọ́ mọ́ wòran àwọn èèyàn kan ti kówó ajé kalẹ̀ tí wọ́n fẹ́ ra gbogbo tá à ń wí wọ́n sì fẹ́ mọ̀ wípé èló ni àwọn lè ní lọ́wọ́ jẹ́ kí mọ̀ sọ ibi tá a wà ó yà pè sókè ókè ẹ̀yin tiwa bó mà dẹ̀ ṣe ń lọ mà nìyẹn ẹ̀rù ti ẹ̀ bà mí.
1: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹrí ọjà.
2: Tẹ̀síwájú ń bá wa lórí ètò ojú ọjà ní Kànílágbélú 96.7 FM òkè gájòkè bóyá ẹ jẹ́ ká máa tẹ̀síwájú mo tún ti wà ní ìsọ̀ọ́bì kan ibi tí wọ́n ti ń ta àwọn ohun èlò tá a nílò tó jẹ́ pé kọ́lọ́run ó ṣàánú gbogbo wa táwa náà ó máa ṣe kí ni táwa náà bá nílò rẹ̀ tá a máa béèrè fún kò ní gbàjẹ́ fún gbogbo wa bàbá wa ti wà ń kàlẹ́ bí ẹ̀ńlẹ́ bàbá wa kú ojúmọ́ ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ mọ́ o.
2: Kí lorúkọ yín?
3: Orúkọ mi ni Muhyiddin Adédayọ̀.
2: Èmi sì dé sọ yín mo mọ àwọn nǹkan tẹ̀ ń tà mo mọ ń tẹ kó kalẹ̀ gan mo fẹ́ kẹ́ ẹ sọ fáwọn èèyàn kí ni tẹ̀ ń tà.
3: Mo ń ta block sand àti gráfù àti cement ń tà tà ní.
2: Agbára ọlọ́wọ́ ọlọ́run ọba á máa tẹ̀síwájú o. Ẹjẹ́ bẹ̀rẹ̀ látorí sound tẹ sọ yìí yanrìn àti gangan tá a fi ń kọ́lé irú mélòó ló wà gan.
3: 5 tons ń bẹ 10 tons ń bẹ 20 tons rẹ̀ wà. Bẹ́ẹ̀ni gráfù ni àti granite.
2: Àti granite.
3: Yes.
2: Bóò ni ẹ ṣe ń kó gráfù báyìí àti granite. Ká sọ pé mo fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run dé o mo wá fẹ́ ní ó dáa ní ibi tẹ́mi náà fẹ́ dúró sí pé kiní. Bóò lẹ ṣe ń kó báyìí ní ìsìn tí n bá pé ẹ mọ́ bá ń pé ọkọ̀ lọ tí sáìtì tèmi náà tọ́lọ́ ọba ṣe fún mi báwo ló ṣe máa jẹ́ báyìí o.
3: Gráfù 5 tons yẹn gráfù tó dé ti Ìbàdàn 5 tons yẹn à ń kó ní 60,000 10 tons rẹ̀ à ń kó ní 120,000 ohun tó jẹ́ sáǹdì rẹ̀ sáǹdì tó jẹ́ yẹnrìn à ń kó ní 90,000 naira wá sí ibi tí ẹ bá ń lọ. Ó dìpẹ́ndì tó ẹ bá ti ń lọ síbi ìgboro 100,000 120 ó dìpẹ́ndì ibi tí ẹ bá ń gbé lọ la fi máa gbé wá síbẹ̀.
2: Ó dáa fún àpẹẹrẹ báyìí tá a bá sọ pé ó dáa o àwa nílò town tẹ sọ àbí towns àbí kí ni táìtùlù tiẹ̀ tẹ́ ẹ wí o pé o lọ́nà bóyá bí ẹlẹ́bùn kankan yẹn báwo ló ṣe máa jẹ́.
3: Tá a bá fẹ́ gbé lọ ọ̀nà ẹlẹ́bùn 120,000 150,000.
2: Sọ́wọ́ ọkọ̀ náà tún wà lára ẹ̀ ni.
3: Owó ọkọ̀ lọ́nà bá ṣe jìnà sí ni la ṣe máa gbé lọ.
2: Ká sọ pé ó dáa o bóyá bí irú ìgboro tí ọ̀nà òjìn lọ títí títí ó dáa ìwúrò dúró. Ó ní
3: ìwúrò 200,000 naira ní sand tó jẹ́ 10 tons.
2: Lọ́nà ọ̀dọ̀ tí yín.
3: Bẹ́ẹ̀ni.
2: Kí lóore tó ṣe wọ́n tó bẹ̀.
3: Ní tí wọ́n ń tà fún wa ni wọ́n sọ̀rọ̀ lórí epo gbogbo matirasi tá n ra ìsọ pati gbogbo àwọn pati yẹn ló tún ti wọ́n sí. Epo ní ìsìn tábara 1 liter ní ìsìn 1288 lẹ́lòmíta ń lò mẹ́ta 1003 orí expenses rẹ̀ náà la máa kálé.
2: Ẹ dákun kí ló kan ti sọ pati nù ń tà sùn.
3: Pati tí wọ́n ń tà fún wa ó ti wọ́n sí yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
2: Ṣé pati ọkọ̀?
3: Pati ọkọ̀ tí wọ́n tà fún wa orí rẹ̀ náà la sì máa gbé lé lórí.
2: Orí àwọn tá a fẹ́ ra yìí náà ni.
3: Bẹ́ẹ̀ ni.
2: Nǹkan mọ̀ dé o. Nǹkan mọ̀ dé o. Ká sọ pé mo fẹ́ gbé gíráfù ọkọ̀ kan báyìí tí kì í ṣe dọ́bù. Èlò ni.
3: 120,000 60,000 ní 5 tons rẹ̀ dọ́bù rẹ̀ 120,000.
2: O ní 10 tons.
3: Bẹ́ẹ̀ ni.
2: Ẹ dẹ́kun kí ni ìmọ̀ wàá ṣe ọmọ wàá lo òkè gan rẹ̀rẹ̀rẹ̀ ò kí ló dé.
3: N táwa náà rà ni mà.
2: Ṣé bí ilẹ̀ tí wọn ò tí ì ṣe pé bóyá lọ́wọ́ látòkè òkun ni wọ́n ti bá wa kó wá.
3: N tá à ń rà lóko gan òun náà wọ́n yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
2: Ṣé pé ní oko sound.
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé ẹbí wọn kàn ń gbé bí ọlọ́run ló wà ní gbogbo èrò.
3: Ẹ̀rọ wà ń rà lóko lọ́wọ́ àwọn tó ní ilẹ̀ ni àwa náà ń tán tà ní gbé jáde ni.
2: Ṣé pé àwọn tí ó nílẹ̀ àwọn ni wọ́n ní.
3: Àwọn ni wọ́n ní gráfù àwọn ni wọ́n ní sand àwa máa rà lọ́wọ́ wọn ni. la fi loju e sinu moto jade
2: o wa ni se pelu bibi teyan ba se fe ko lo
3: bo
2: ba se jina si
3: beni
2: o na ni owo re yo se to
3: beni beni
2: ah o ni aga
3: n ta n gbe lo solonda o yato si n ta n gbe lo si wurud owo re yato sira won
2: n
3: ta gbe lo sade gba o yato si n ta gbe lo si wurud owo re yato
2: sira won to si nkan be to gbe lo si ona 11 kankan
3: beni beni
2: Elo wa ni block bayi ni si
3: 1000 naira ni 9600 eyo kan 1000 9600
2: o si alagba gan o aye bi 200 naira kan kan mi mo ti gudo re kan
3: yi o ti ko ba o
2: o ti ko be kile de
3: cement leyin tipa cement ta nra o na tun ti won si 12,500 in la cement ba geyo kan ni sin eyin e wo ori re na la ma gbe gbogbo re le lori panel ta nra ni kini ni 350 la si gbogba temi bere seyen 350 1,500 naira leyo kan re ni sin
2: panel
3: ti pako ta fi gbe
2: be ti won gbe block yen le lori
3: be ni be ni
2: eyo kan yen
3: nigba na eyo kan yo
2: eyo kan eyo kan nigba na
3: 230 ni mura
2: nigba yen 30 naira
3: be ni ni sisi as e go ni sin 1500 leyo kan ti o ti mu wo kan
2: e bo e ba je
3: e mo ba je o e ba 100 ni sin e le ti lo se kan ki marun ti ku me
2: kile de e bi gini
3: mo se gito da mo yo mo ra ni o n ba je
2: se tori po mi n de be ni o fi ba je
3: mi ba ti de be yo ra mi yo la yo san ara re na ni ori re na ni expenses tan gbe le lori
2: lo wa
3: be ni
2: e si tun gba won ti o tun sise
3: be ni
2: e tun sanwo fa won yun
3: be ni
2: o ni agba o won wa ni se awon eyan si wa n ra oja yi bayi
3: awon eyan ra won ra ko lo mo gba apo won lasere won ra
2: amo oro ju limbo mi ju bo mi lo ke lo fa
3: o depend le ri pe bi oni kaluku ba se ra materials re wa se mo in temi nta ni 1000 ni se le de bo mi ko ni 12 ni iye ti a gbe lo fun won ni sand yen se n pe o yato sira won o yato sira won price yen o ti yato sira won
2: price block yi na o to yato
3: o yato sira won
2: be ni pe tawon elomi na tun ja wale
3: be ni ta elomi to ja wale yato si ti bi
2: bi todo ti se ri le se nta be
3: be ni
2: amo ti egbe wa
3: egbe nbe
2: to je pe amo ni won so fun yin pe ye bayi le mo ta o
3: 1000 naira legbe ni ka mo ta na eyo kan to ba se pe stone dust ni 1200 ni stone dust
2: se stone dust to yato ni
3: stone dust yato si sand
2: bẹ́ẹ̀ni kíni ìyàtọ̀ rẹ̀
3: ìyàtọ̀ tó mẹ́bẹ̀ ni stone dust yẹn èrèjú granite ó ní stone dust kì í ṣe sandy ni wọ́n fi ń yò ó
2: tó bá jẹ́ pé tó ní stone dust yẹn ṣé òyìn náà tó fi lè fi yẹn náà mọ́lé
3: bẹ́ẹ̀ni wọ́n fi ń mọ́lé
2: ó wá máa yàtọ̀ sí ti
3: bẹ́ẹ̀ni
2: onísandy lásán pé kíní
3: bẹ́ẹ̀ni
2: mo ṣáàlì pé ó dà pé ó fẹ́ yàtọ̀ díẹ̀ díẹ̀
3: pẹ̀lú rẹ̀ ṣe ń sọ̀hún bẹ́ẹ̀ni
2: ṣùgbọ́n a lè rí míì náà tó jẹ́ pé yóò jẹ́ 9 tí ó sì dín 1000
3: 1000 alẹgbẹ ni pé ká máa ta 9 ní gbogbo bi
2: ṣẹgbẹ ni àbí nǹkan tó pé ọlọ́jà gangan
3: n tó pé ọlọ́jà ni 1000 naira ẹgbẹ́ náà sì ni 1000 naira yẹn nìkan gbọdọ̀ ta less than 1000
2: ṣé pé tó bá jẹ́ pé ẹ fẹ́ wò ṣe fún mi nísìnyí pé mo dé nísìnyí pé ó dá o bí o náà 900 naira ẹgbẹ́ ò gbọdọ̀ gbọ́ nù.
3: Ẹyin lè wo ṣe fún yín báyẹn 1000 là ń tà
2: àbẹ́ ìgbọ́n nǹkan ní tí mo wá báyìí tí mo sì sọ̀rọ̀ ara mi fún yín pé tọ̀bọ́ lẹ́tì ràn mí lọ́wọ́ o
3: kò
2: náà fẹ́ mọ bíbí ìyá méjì kan o ẹ wá pé ẹ nílé dín fún mi
3: 1000 ni
2: tí ò ní dín rárá
3: yóò dín rárá
2: 1000 àtúnfi tí ó bà tún lé níbò mi 1000
3: bẹ́ẹ̀ni
2: àwọn èèyàn sì ń rà
3: àwọn èèyàn ń rà
2: ẹ bóyá tó nípa yìí náà ti ní pé àwọn èèyàn ń rà ẹ ti wò pé kí ni o
3: kò àwọn gbogbo èèyàn náà lórí wípé n táà ń rà ohun n táwọn náà nù tà ohun kò sí pé bóyá kan lórí rẹ kò sí ọ̀rọ̀ bójúbójú ń bẹ gbogbo èèyàn náà lórí tọ́lọ́mọ bá wa bò wọ́n láti rí
2: àmì
3: ẹni tọ́lọ́mọ bá ti kájàra pé yóò kọ́lé yóò kọ́
2: bó bá ṣe wù kọ́ wọ́n tó
3: bó ṣe wù kọ́ wọ́n tó yóò kọ́ ọlọ́run ma bò wá láti rí ni.
2: Àmì o búlọ́ọ̀kù kan 1000
3: bẹ́ẹ̀ni
2: mélòó rẹ̀ lèyàn owó gidi nu o ipò owó gidi nu o bẹ́ẹ̀
3: ọgọ́rùn-ún rẹ̀ ní ìsìn 100,000 ni
2: kàìkàì ọgọ́rùn-ún 100,000
3: bẹ́ẹ̀ni
2: lọ́run bá yóò ṣe dáadáa fún wa o ẹ̀ wọ́n bá wa náà wò ó sí o
3: pàápàá
2: jùlọ àwa tó yẹ pé asabe pe ko na ti so pe kini ni ni isi bayi ni isi kolohun o se owo le ni se ngba olohun se ngba ti o cement wa ri bayi ti block wa ri bayi ti granite ri bayi ti grafu ri bayi bo loluwa yo ti so po na fe
3: olohun bo yin na lati ti asiko re ba ti to olohun bo yin lati ba won bi se nra yen na leyin na o se ra
2: ami o
3: olohun mo ran yin lowo
2: ko ni baje fun wa
3: ami ni elo
2: ki loruko yin le
3: oruko mi ni muidin ade dayo tile se mi je allow so much block industry
2: lagba lowo olohun e ma ta
3: amen
2: eto sa pe ni oju ota o se n tese waju ni kan ni lagelu na 67 fm ke gadu ke se un te wa nbe pelu
1: oju oja apamowo owo atajiri oja
0: ngba won pe oko epe kan won pe kan 60000 kan won pe kan na 120 kan won tun pe kan na 90 kan mo ni ha hey emi ti mo ti wa wonu ajo látọdún tó ń lọ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí o ọlọ́run ọba ọmọ bá ti dá sí àjọ yẹn àfikọ́ ọlọ́run dá sí ni olúwa rẹ̀ bá ń da á lọ bẹ́ẹ̀ tó bá ń da á lọ bẹ́ẹ̀ olúwa rẹ̀ ò ní fẹ́ gbàjọ kíákíá torí wípé kí ni owó tó máa ran gbogbo ń tà ń wí kì í ṣòwò kékeré ṣùgbọ́n síbẹ̀ bàbá òun sọ ẹni tá a bá lọ́jà yẹn tá a béèrè ọjà lọ́wọ́ wọn pé ó dáa bó lẹ ṣe ta búlọ́ọ̀kù bó lẹ ṣe ta gráfù bó lẹ tún ṣe ta sand nígbàtà béèrè lọ́wọ́ wọn pé ẹ̀dákun sọ́jà yìí ń tà wọ́n pé ń tà ìtumọ̀ rẹ̀ ni wípé bí àwọn kẹsẹ̀ dúró pé kí ni ẹ̀yàn létí nǹkan kan ní ìsinyìí kọlùkọ gbọ́wọ́ lọ́wọ́ ni kò sí ìhàn kan wọ́n ní ọjà yẹn ń tà ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé kì í ṣọjọ́ oúnjẹ ó túmọ̀ sí wípé àwọn ibì kan náà ni wọ́n ti fi ń ṣiṣẹ́ adúlá ni kó ní kálukú mọ́ gbà o ipò òrè wa tó wà lọ́wọ́ ọlọ́run ọba kó mọ̀ jò ó jìnà sí wa kó ní kálukú sì máa ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ kó ní kálukú sì kú òlóde pé kásá ti jẹun láàárọ̀ kásá ti jẹun lọ́sàn kásá ti jẹun lálẹ́ èyí ò wọ́n gbádìẹ̀ díẹ̀ ẹ̀rùn ní ẹnu o ọlọ́run ọba yóò ṣàánú wa ó jẹ́ ọjà tá a lọ ná lọ́sẹ̀ yìí tẹ́ bá wá gbádùn ẹ̀ dáadáa ọ̀sẹ̀ tó ń bọ̀ tún lẹ́ láǹfààní àti pàdé wa lórí ètò yìí kan náà ni tá a pè ní ojú ọjà níkànnì lágelu 96.7 fm òkè gájòkè tó jẹ́ bàbá bàbá ibẹ̀ lẹ́tún sí máa bá wa pàdé ẹ̀yin wá ní ọjà kan tẹ́yìn fẹ́ polówó ẹ mọ̀ wípé ó bá òfin mu ẹ mọ̀ wípé bí àwọn agbófinró bá yọ lọ́ọ̀ọ́kán ẹ̀ ní sá lọ ẹ pé Fọláṣadé Àjàlákẹ́ sórí ẹ̀rọ ìbáraẹni sọ̀rọ̀ ti 08100 617 416 tàbí kẹ́ ẹ kàn sí wa gan ní tààràtà ní kànnì lágelu 96.7 fm òkè gájòkè lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ̀ sì ní rábà mọ̀ ńbẹ̀ owó kékeré ni ẹ má jẹ́ wọ́n parọ́ fún yín pé kí ni owó wọn ń wọ́n níbo sẹ́yìn gangan ti wá ni sẹ́yìn ti kówó lè ni sẹ́yìn ti mọ bóyá ń lọ ni ẹ má jẹ́ kó parọ́ fún yín ojàre ìpàdé dọ̀sán lágbára lọ́wọ́ ọlọ́run lórí ètò eléyìí tí ẹ̀yìn mọ̀ sí kí la rí gbọ́ níbi tẹ́ẹ̀sì ti máa bá Fọláṣadé Àjàlá pàdé lọ́nà ibòmíì lọ́nà tàlábẹ̀kẹ́dẹ́ kò yé yín tẹ́ẹ̀tì máa máa bá Olúwa Ṣínà Láyọ̀ ògo èdè pàdé lọ́nà ibòmíì tẹ́ ẹ mọ̀ sí Àlàní àwọn tó ń tẹ̀lé wa káàkiri àgbáyé wọ́n ti mọ bá a ṣe máa ń ṣe wọ́n ti mọ̀ wípé àti àwọn àtàwa lájọ máa ń ṣe kinní yẹn papọ̀ ó di lọ́sàn-án lágbára lọ́wọ́ ọlọ́run ọba ọ̀sẹ̀ yìí yóò dùn fún wa oníṣẹ́ ayọ̀ yóò sì jẹ́ fún wa mo mọ rírì yín bẹ́ẹ̀ ti ṣe ń gbọ́ wa.

0: Jubilee FM 96.7. Èrè ló ni gbó, ẹ̀fọ̀n ló lọ̀dọ̀, aláǹtakùn ló ni poro òwú. Pátákó kìí ṣe gbé páálí tó bá jẹ́ ti àṣà tàbí dè. Lágelú 96.7 FM. Kórópe tàn yẹbẹ kùlala. Òkè ti wá ga jàwó òkè kan lọ nílẹ̀ yìí.
1: Jẹun wọ́nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NC.

0: I can balance to jerk in my boot that right.
1: Oh yeah, what jerk in jai si. Ìjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkà àwọn èèyàn láìsí ìdádúró kankan láti ní yuya cash

0: ṣèrúwẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọ̀nù. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cash flow nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mídíẹ̀ Cashpot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti Cashier? Mo ti Cashier.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
10: Tuntun ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
10: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: 107.7.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
0: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Àrínà jìnà sílé mi, àìlówóláwá jìnà sílé mi.
5: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
6: Akábala tó jẹ́ kí n máa bòjá báyìí.
5: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, tá a ṣe ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cash.

0: Road, Akigbade, Mato, Ibadan. Note this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries, 081-3087-2518. Come and be blessed in Jesus' name.
1: Ìjẹun ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

àṣélú tó báyé ṣe sọ bẹ́ẹ̀ lórí tí wọ́n ní àìró kádún tèyẹn léraara nù ó pé àìró kádún tí mọ́tò nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ẹ mọ́ bínú o ó sọwọ́ kan jẹ̀mọ́ láàárọ̀ yìí sọwọ́ kan jẹ̀mọ́ àsáhùn pẹ̀lú kótó ìrí ẹ kúlé ẹ káàárọ̀ ẹ rí i pé àwòrán gan ò tí ì sí ń bí taofeek náà ò tí ì sí ń bí ọ̀kadà lèmi pápá gbédé bí wọ́n wà ń dirẹ̀ lọ́run tí wọ́n ń wójútu sí ọlọ́run jẹun orí ṣe ọlọ́run jẹun orí ojútu sí ẹ kúlé ibi ayé lọ láàárọ̀ eré mú kí n ẹ ṣe ẹkú àfaradà ọ̀pọ̀lọpọ̀ náà ló ti pe sí ò sí kò sí o gbogbo ẹ ló so mọ́ra wọn ni bá a ṣe rìn náà láàrin mú kí n pẹ kúlé

0: Wagyu FM 96.7.
1: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lóní bá-tú-bá. A bẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine Cashport.

0: tó sẹ̀nẹ̀ nkọ́ ẹ̀. Káàṣe ẹlẹ́yin jọ àánú tí a.
1: Ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdéhùn
0: o máa sẹ́ẹ̀tì yẹn.
1: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
2: cashflow
1: tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà
0: 50 million naira
1: ni àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí website wa

ayé mi tó lẹ ṣe wọn bá lánàá ẹ kú yànjú bọ́sùn bó bá jẹ́ àbúrò rẹ̀ kan lọrí tí a ń kù ní kùkùn ìgbésẹ̀ wo wọ́n bá gbé ẹ̀rí ni wọ́n mọ̀ rí nǹkan burúkú ni o domestic violence can be deadly mo ti rí tọkọtìyàwó tí wọ́n tira wọn mọ́nú ilé táwọn èèyàn ráyè wọlé tí wọ́n ń ṣe bára wọn fà gbogbo à ń gbáriwo à ń gbọ́ gbogbogbò à ń gbọ́ gbogbo ẹ̀ agbálẹ̀kùn gbálẹ̀kùn ibi wíńdò bọ́gari púrúfù wà lójú wíńdò kò ṣe é wọlé a sì ń wọ ọkọ tó fúyàwó ẹ̀ mọ́lẹ̀ kó tó di pé a pè kínní wọn ó lọ wọn ó dé ìyàwó ló mọ bí ọbẹ̀ wà nù yàrá ń gbọ́ ráyè fúrí díẹ̀ ọbẹ̀ tó yọ kò wo bí oní ó ti kankọ abóbó okùn ló kọ̀ bẹ́ sí ọwọ́ àdọ̀nà ó di yẹn pọ̀ yẹn rìn kó tó di pé arákùnrin yẹn rúlà lọ́dún náà domestic violence can be deadly can be fatal ẹjọ́ tẹ bá ti rí bẹ́ẹ̀ bó bá jáládùúgbò náà ni ẹ tètè pe bó àwọn agbófinró àbí kẹ́ ẹ tètè gbéṣẹ̀ ó bẹ́tà kí kálukú ó máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí wọ́n ráyé gbé dà kí wọ́n jọ papọ̀ kẹ́nìkan ó kàn gé okùn ẹ̀mí ẹnìkan fẹ́ulẹ̀ kan ọmọ sì ni wọ́n fi kó bá torí ẹni tó gé okùn ẹ̀mí ẹnì kejì náà òfin ò ní fi ilẹ̀ kó lọ àwọn ọmọ tán bí ilẹ̀ ńkọ ẹjẹ́ alárojinlẹ̀ nípa ilé ayé o èwo ni ń ṣe fún tòní àtẹ kẹjẹkẹjẹ èwo ni ń ṣe fún tòní ló fẹ́ gorí atẹ́gùn.

mẹ́wà ń ṣẹlẹ̀ oríṣiríṣi ní nbẹ̀ láyé ìwọ̀n tí kálukú rí nírírí ẹ̀ ìrírí tẹnìkan lẹ̀ ń tún gbọ́hùn o ó léwo ni kóhun ó ṣe lórí ọ̀rọ̀ mo mọ̀ pé ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin amòye ẹ̀yin ọ̀mọ̀ràn ẹ̀yin náà ti máa ronú kí ló lè ṣe lórí ọ̀rọ̀ yìí àbí ẹ jẹ́ àlọ́jà tá a bá tọjà dé òun wà bẹ́nu fún yín a sílẹ̀ mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó dá sí èwo ni ń ṣe lénìí torí ẹ̀ ló jẹ́ kí n fi ààyè àti gba ìpè sílẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ fi gbèsè ọrùn sọ̀sọ̀ bọ̀sùn kí n mọ́ fi content ṣe mi kí n mọ́ fi àfẹ́ ti content ti àbẹ́wò content yẹ nso nso bi content.

0: Wagyu FM 96.7.
1: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Kasa beyan lowo loro bi kokon yokoto bala fi o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun sagun eyan me dagba pupo ko ma re koge koge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lori si risi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunre o ma le se dede ara ma gbe pe pe pe aro ma legun igbese kan ma nkia ni pataki ka tete gbegbese ni kia kia kedo wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo le nbe faye o lati ma be arun sapa ma si kan si toni toni aba healthcare egbe le baba lam adesina gomina ipinle oyo tele ni felele nbadan e ka le ise mo jo yin lo la complex iworo di badan telephone 08033715988 08033715988 enter tajua re lo ma toni toni
2: emi omo yin na ni o jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Workers Day Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ kwẹ̀. Káàṣì ẹ̀ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ladelu FM *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: así es.
1: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ó lá wọ́n mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Ná mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì bá ń fẹ́ dé káàkiri orílẹ̀-èdè nàìjíríà a ní fi àìsàn a ní fi lo ìgbà àlàáfíà ara wa kò sì ní di fíafíà kúnlé fàgbèrè orúkọ tèmi ètò tí mo mú wá fún yín lénìí iléeṣẹ́ emiwon naturalist care tó wà ní tèmídìrí bus stop ní òjèlè ìbàdàn àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ṣé lóòótọ́ ni pé ìmọ̀ ewé àtegbò ṣé ó sì ń ṣe bíi tìgbà ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ṣe àfarabalẹ̀ onírúurú àìsàn tó wù kó lè máa bá àgọ́ ara yín kó máa bá a finra orí ètò yìí lẹ́ẹ̀ ti mọ ọ̀nà àbáyọ sí àwọn àìsàn náà ẹni kọ́kọ́ dójú ọjà náà lẹ́yìn ìgbà tí n bá padà dé màá wá gbé aláṣẹ àti olùdá ilé iṣẹ́ màá gbé wọn wá.
1: Tí wọ́n bá lo ráyéwá nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn án pọ̀ ráyéwá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ti balẹ̀ pọ̀ ráyéwá àlàáfíà lògùn ọ̀rọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mí gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bídọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tá ṣẹ̀dá dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe dédé pinnu ló kan àyà ara rẹ o Venitone Cleanser ni kó sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù Venitone jagunlabí panko pé ọ̀rẹ́ ara tọmọdé tàbá tọkùnrin tóbìnrin ló lè lò ọ̀ṣọ́kùnrin sóbìnrin dò pépé Venitone Cleanser atẹ́jẹsẹ maradán bíi kóró sin Venitone Cleanser kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Venitone Cleanser pé nọ́mbà code demand 00-3405-1533 00-3405-1533 iléeṣẹ́ Emi One Naturalist Care ló ṣe Venitone Cleanser. Láyé tún lò.
0: Ẹ ká padà látòjú ọjà yára. Ojú ni yín rẹ̀ kì í ṣàìmọ̀ fó lóko. Ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́, ẹ bá ń dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti orúkọ iléeṣẹ́ yín mà.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Àlàáfíà ara wa ò ní di fíàfíà o. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín. Joy Adékunlé Adéjàre, olùdásílẹ̀ àti olùdarí iléeṣẹ́ Emi One Naturalist Care Limited.
0: Àwọn kan ní ewé àtegbò, wọ́n ní òṣìṣẹ́ mọ́ mà. Ṣé lóòótọ́ ni wọ́n láwọn baba ńlá wa tí wọ́n mọ̀ pé gbogbo wọn ti lọ tán?
2: Mo làwọn yẹn ń gbé bó náà wà. Bó náà ṣe máa lérí àtegbò òṣìṣẹ́.
0: Wọ́n láwọn tí wọ́n wà ńbẹ̀ ní ìsìn pé
2: ojútùú ẹ̀. Lọ́run fún àwọn kan ní ìmọ̀ wọ́n ṣe lè lò ó. Iléeṣẹ́ Emi One Naturalist Care Limited a jẹ́ ọ̀kan nínú wọn.
0: Lára àwọn tó ní ìmọ̀ nípa bá a ṣe lo ewé àtegbò.
2: Ó sàn ju wúrà àti fàdákà lọ. Àwọn bàbá ti wá orúkọ tí wọ́n ní orúkọ tó dà ní bàbá tèmi ni dókítà Olúṣègùn Adékunlé ẹni tó ní iléeṣẹ́ Emi Ọlá Naturalist Care Limited.
0: Wọ́n ẹ̀ ni
2: mo jogún bá ni.
0: Wọ́n yàtọ̀ sáwọn tí mo gbé ní àkáǹtì.
2: Mo tún jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ti ìwòsàn ìgbàlódé. So mo wá
0: gbé méjèèjì papọ̀.
2: Ó wá ṣe
0: ìṣẹ́ rẹ̀. Olúfa ti Emi One tó fi yàtọ̀ sí àwọn yòókù. Tó nígbà tí mo délé ìtajà yẹn mo bá pé ṣé natural care aláwọ̀ ayé ni àbí. Ọ̀nà tí a bá ń sọ nípa ìmọ̀ ewé àtegbò láti fi ṣe ìtọ́jú ara. Ǹjẹ́ a rí àwọn àìsàn kan tó jẹ́ pé ìmọ̀ ewé àtegbò gan ò tiẹ̀ kápá rẹ̀.
2: Ṣé ẹ rí o, oògùn àìsàn ló wà o. Ọlọ́run ló lẹ́yìn. Mi tí mo lè sọ nípa
0: rẹ̀. O ti yé mi, o ti rí àwọn aráalé. Ẹ wá jẹ́ amúlẹ́yọ kọ̀ọ̀kan báyìí torí àsìkò. Àwọn àìsàn wo ni agbára ewé àtegbò ti iléeṣẹ́ Emi One Natural Care tí wọ́n ń ṣèpèsè ẹ̀? Àwọn àìsàn wo lágbára rẹ̀ ká?
2: Ṣé ẹ rí oríṣiríṣi nǹkan ni à ń tọ́jú ní iléeṣẹ́ wa? Ṣùgbọ́n òde ta wá lónìí, òde iṣan àti egungun ni.
0: Iṣan àti egungun.
2: Bẹ́ẹ̀ni.
0: Tá a bá sì ní káwọ ohun tó gbára wa
2: ẹrú. Nínú ètò tèmi, ẹ máa máa pè mí ní ìyá sọ̀pánù.
0: Ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹni tí ẹsẹ̀ àtapá wọn tí iṣan àti egungun ò ṣe dáadáa.
2: A fẹ́ yànnànà kí ni àwọn ìṣòro tó ń ba egungun wa jà.
0: Egungun àti
2: ṣara. Àwọn ìṣòro wo ló ń ba iṣan ara wa jà. Báwo ni méjèèjì ṣe.
0: Ló ṣe wọnú ara wọn.
2: Ló ṣe wọnú ara wọn. Àti wípé kí ni àwọn àmì tá máa rí tá fi máa mọ̀.
0: Tí iṣan ara bá daṣẹ́ lẹ̀ kí ni àwọn. Ibẹ̀ náà mà wá gbà wọlé mà. Iṣẹ́ kí ni iṣan gan ń ṣe inú ara gan.
2: Iṣẹ́ rí iṣan wa. Ó dàbí network tó ń gbé ẹ̀jẹ̀.
0: Káàkiri gbogbo part of our body.
2: Káàkiri gbogbo ara wa. Òun náà ló ń gbé oxygen káàkiri gbogbo
0: ara.
2: Torí náà iṣẹ́ alágbára.
0: Tó bá ti lè daṣẹ́ rú báyìí gbogbo nǹkan ò ní ṣe déédéé
2: mọ́. Ṣé wá rí kì í ṣe ara nìkan ni ó ń fún ní àwọn nutrient tó ń fún ní ẹ̀jẹ̀ ó ń fún egungun náà.
0: Egungun.
2: Tó bá ti ṣe tí iṣan tí ò ṣiṣẹ́ dáadáa ó máa àfẹ́ẹ̀tì àwọn egungun wa náà.
0: Àwọn egungun náà ò ní ṣe tó yẹ kó ṣe.
2: Bó ṣe yẹ kó ṣe ṣe. Kò ní gbé àwọn nǹkan agbẹ́mìíró atẹ́jẹ̀ṣe.
0: Lọ sí ibi tó yẹ kó gbé lọ.
2: Kò ní gbé lọ sí ibi tó yẹ kó lọ. Ìgbà tó bá rí ẹ̀ ti wá rí bẹ́ẹ̀ á rí pé ibì kan máa ma kú.
0: Tí wọ́n ló máa ń fà téèyàn ni ẹsẹ̀ ti kú apá ti kú.
2: Ibì kan kú ẹ yo ibì kan kú rí ẹ̀jẹ̀ flow gbogbo ó túbọ̀ ní pọn ju bó ṣe yẹ lọ ó lè dúdú ó lè pupa tó yẹ kó máa ní fún ẹsẹ̀ yẹn ní skin discoloration. Ẹlòmíì tó bá dìde dúró máa sáré jókòó ni torí pé àwọn kọ́kọ́ bíi pin
0: a máa wà ń bí ẹsẹ̀
2: bíi nídù a máa gun lẹ́sẹ̀ títí bí ìgbà tó ń gun ẹlòmíì ẹsẹ̀ yẹn á kú tí kìrì tó yẹ pé bí bàtà gan jábọ́ lẹ́sẹ̀
0: kò ní mọ̀
2: ṣe ìṣòro yẹn o ti ni se pelu isan sugbon un to yato si pe bo se ni fini yen egugun na bere si ni san egugun na bere si ni ro se wa ri elomi to ba rin die bayi a ni lati duro tori pe koni le rin mo ese yen ati hook
0: koni se bo se ye ko se mo
2: koni se bo se ko ti se mo a di pe ko joko die ko to tun ma lo iru awon ni wa so ko ma ma re awon nitori pe nkan to nse won bo te ba egugun lo na lo ba
0: isan lo
2: eyin awon yo ba so pe adiye on tese ku iro ni o
0: owe yo je mo eyan
2: ko je mo eyan
0: ba ti e ba di e lo ojo meniyan
2: so je ba ti ri awon irora inu rikerike yen ni awon joint wa ton won yan ma pe ni arthritis tabi irora inu awon egungun waist wa iyen ni ibadi wa apa wa daddy sister ko tete boju to ara e phone number mi 08034051533 elomi wa to je wi pe wa tori pe o subu ni a so pe igba to n ti subu lori okada loruko bayi
0: won le ti to
2: igba to wa ya o bere si ni ran ohun elomi wa to pe ti ese kan ni won wa to won ri to elomi wa to je wi pe egugun yen o ti bere si ni kako o wa bend to ba ti wa yan re ko won ti gogogo bi en to ba subu elomi gan subu loju titi elomi dere aisan to ni se pelu isan tabi aisan to ni se pelu okan ohun lo fa isore gugun ti e
0: pe lo lead si bi egun
2: fun bi apere ni to ni aisan ro parose boya ko le gbe apa kan ni ko le gbe ese kan ni elomi stiffness ni ibe yen kan ma le kokoko wo yen ma le to pe ko ni le kako telomi o ma wu ni roboto to ma wu de ori itan e se riro awon eni be yen te ba sayewu won dada e ma ri pe awon aisan mi na o ni se pelu
0: nkan ti
2: o se so at that point self medication ko se se tori pe won agbodo se ayewo lati mo kini nkan to nse ni yen gogo
0: gan ni bo ni nkan de duro lara re ke yan ma fo mo ri bi fo wo nuri
2: run ara riro to ma ko je fare to ma wo ese elomi bi to tin wo ese lo ti ma fati eje ti ma sa lo sinu okan
0: iwala
2: ba wa de elomi infection lo fa pain city ani eyin ko ro ohun ni gbogbo ara ro ohun gbogbo ara nta ohun ara e pe ina o rin kakiri ni gbogbo ara ohun se wa ri n to ba ti sele ti isan eyan o le se dara ni pataki lokunrin a affect bo se le soju se ni
0: ta
2: question na ni
0: to tori akoko wa iya wa tori te ba ni ke mo mu leyo kokin ejeji bai ojo lo tan bi awon eyan ba wa kefin iru awon nkan te tin salaye ninu agbara won aba won aisan mi na ona wo won to ba won o sese ti won fi dodo yin
2: won so pe ka ma fo to ndu wa
0: bonu aso
2: won tun so wi pe tino ba tan laso
0: eje o tan le kan na o
2: tori opolopo lo ti e ko ti nowo won ti lori sirisirisi ti o lojutu ojutu wa eje oju si wa ni ile se wa ni oje temi dire bus stop
0: oje nle ba de oje o pe meji nle ba
2: emi won naturally scale limited ko ta ma koko se ni pe lati se ayewo kini to nse o ba de o gba card
0: owo perete na
2: e ba ti pe number mi 08030 340 54 0 51 533 lati bere bere yi ke nipa boya elolowo card ni tabi kini awon igbese to ye ke gbe te ba ti lawon ayewo te ti se e mu result e dani
0: ta
2: ba yin wo ki se so ate gugun ni ko la ntoju ni le se wa orisirisi ko la ntoju okuri si o le se eyo dada ni suru
0: orisirisi oniru eyan la le mo lope ti gbadun iya wa e ri pe baba n so nipa pe eyan fi ewi ate bo se toju ti won e to yato tori won to fi mo ti odi oni won to fi kun legbe ki la yin na duro de bi won se pe number won e ma lo si odo won tara yen emi won naturalist care to wa ni temidire bus stop opposite sweet oil to wa ni oje ni bada tabi ke mo pe ero bani soro ti won fi le ewo a to mo pade won to a tun di ni ojo mi ojo re kunle fagbodo ruko temi aisan ko ni fi agwa re mi ati ko ni be se bujoko
3: ero ma wa o ega giri ma bo o ti le se mi wa n to kale sojele ko ni le ogbo kale jogbo e so fadan koro fo be pele se mi wa naturalist care limited ti kale ka soje olorun lo kuku diri e wa faku kan ti wa gbogbo ogun to n jade ni le se mi wa n pata lo wa nibe lowo ti o gajara lo pelu irinse igba lode lori ranran awon akose mo se nbe ni kale faye wa ara awon fi to wa leti wi pe anfani nbe bu gbogbo adote eniyan kon 50 ti won ba kokon de lojumo atara sasa ma bo ni ajoke plus plaza ni dojuko finish station to wa ni temidire oje ibadan hello hello wa 08034051533 emi wa lo so wipe a ni faisan sodun o
4: Efon lo lodo Alantakun lo ni poro wu Patako ki ishegbe pali Toba jeti asha tabidi Lagelu 96.7 FM Korope tan yebe kulala Oke ti waga jawo ke kan lo nile yi

0: wàhálà pọ̀ jù lé ni ọlọ́run kó fàánú gbá ẹ.
1: Àlọ́kẹ́ fóònù ẹ ló ń ríǹgì yẹn.
0: Wo bí mo tẹ̀ ṣe wà yìí.
1: Sọ pé bí mo ṣe ń gbọ́rọ̀ yìí.
0: O tẹ fast.
1: Tẹ kọ́kọ́ pè kọ́ ẹ̀ àǹtí mi ni àǹtí mi ló ń sọ̀rọ̀ náà.
0: O lè tí sọ̀rọ̀ mi tí gbé kọ́
1: wọn. O lè gbé kọ́ àǹtí mi.
0: Ibi wedding ọjọ́ yẹn náà máa sọ pé ká lọ. Ṣọ̀rọ̀ pé mo dẹ̀ sọ fún ẹ pé mi ò lè lọ.
1: No. O lè sọ pé ò lọ náà. O ti ẹ̀ gbé kọ́ kó bá wọn sọ̀rọ̀.
0: Mi lè bá wọn sọ̀rọ̀.
1: Wọ́n ti mọ̀ pé ò ń bọ̀ lọ́la nìyẹn.
0: Mi lè bá wọn sọ̀rọ̀ máa mẹ́sẹ̀jì wọn WhatsApp ni pé mi lè wá.
1: Àbẹ̀kẹ́ o fẹ́ da àárín èmi àti àǹtí mi rú nìyẹn. O fẹ́ kí ìfẹ́ tó wà láàrin wa kó tún dúró dáadáa bó ṣe dúró tẹ́lẹ̀ mọ́. Ẹ torí nǹkan tó ṣe òye mi.
0: Mi ìwà le torí pé bóyá
1: kí n fi tẹ́lẹ̀ yín lọ́rùn.
0: Mi le torí kí n fi tẹ́lẹ̀ yín lọ́rùn kí wọ́n para mi. Mo sọ pé mi le pí kọ́ wọn báyìí.
1: Fóònù ló ń rìn kalẹ̀ yìí náà.
0: Máa padà pé wọ́n àbí kí ló ṣẹlẹ̀. Máa padà pé wọ́n jàre.
1: Àbẹ̀kẹ́
0: lẹ́mi tí mo tètè dé iná kódà gan lọ́la gan.
1: Ọlọ́run dẹ̀ ṣe ó sì pé o ti lé ní láti fi sinmi. Ọ̀la ń sìn very early. Wà á kàn jí ni early mọmọ.
0: O
1: lọ sọ́dọ̀ wọn
0: nìyẹn. Lọ́la Friday. Àwọn ti fẹ́ máa lọ lẹ́ni. Ìdẹ̀ tí ẹ lè lọ lọ́la Friday gan mi ò lè lọ Sátidé.
1: Gbé kọ̀ wọn, ò ń dá wọn dúró sìn yìí.
0: Màá pé wọn tó bá ti dáhùn tó bá ti rí mi kí n gbé kọ̀ wọn, wọ́n máa stop ẹ̀. Màá dẹ̀ pé wọn padà.
1: Àbẹ̀kẹ́
0: màá pé wọn padà jáde.
1: Sọ pé ìwà tó ń hu iye òun ṣe wà dada. Ṣo mọ̀ bẹ́ẹ̀? O dẹ̀ jẹ́ kínú máa bí mi. Ṣo mọ̀ pé ẹni tó kù ní ìyá fún mi nìyẹn? Yes.
0: Ogun mọ̀ wá délé ayé yìí o.
1: Irú àrífín burúkú wo nìyẹn ń sìn?
0: Chai.
1: Ṣé kí n gbé kí n sọ pé o sọ pé o fẹ́ bá wọn sọ̀rọ̀?
0: Sórí fóònù ẹ̀ náà pèsè ni. Orí fóònù ẹ̀ kọ́ náà pèsè
1: ni. Mi ò lè máa wá wo kọ́ àǹtí mi níran báyìí náà.
0: Ọ̀gbẹ́ni mú fóònù lẹ̀. Ṣé wọ́n lo ní fóònù ọ̀gbẹ́ni ya fún mi jàre? Àbógún wà ń bẹ̀ ni pé kí ló ṣẹlẹ̀? Ṣọ́ràn dandan ni. Pé kí ló ṣẹlẹ̀? Ṣé mo ti jẹ́wọ́ fún ẹni tó máa parọ́ ọ̀yà fún ilé fẹ́? Mi ò lè sọ fún ẹ pé nǹkan ṣe mí nígbà tí nǹkan ò ṣe mí.
1: Àbẹ̀kẹ́ nǹkan tó ṣe lè yọ ẹ lé o. Ṣé o mọ̀ bẹ́ẹ̀? Because àwọn yẹn náà la máa ń rí sábà o. Ṣé o mọ̀ bẹ́ẹ̀? Tọ́ bá fi lé ẹ àbí bóyá wọ́n bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ẹ. Ṣé o mọ̀ pé mi ò lè wà lẹ́yìn ẹ? Torí pé n tó ń pè láàrífín pátápátá lélẹ̀.
0: Àwọn
1: tó ń pè ẹ, wọ́n ti ń pè ẹ bá wọn sọ. Wọ́n pè mí kí
0: ó kè jẹ́ kí n pè wọ́n fúnra mi ìgbà yẹn
1: kò lọ. Ẹ pé wọn kò ṣàlàyé fún wọn. Kí n tiẹ̀ woru ẹnu tó fẹ́ fi sọ ná.
0: Ok ó lé tó yẹn.
1: Kí n woru ẹnu tó fẹ́ fi sọ.
0: Kí n ṣàwà kú torí
1: pé mo fẹ́ yín. Wàá pè wọ́n wá sọ fún wọn pé o ò ní lọ sọ́yẹ́.
0: Torí pé mo fẹ́ yín lé yín ni kí n kú sí.
1: Mo fẹ́ rí iná. Irú kí nìyẹn. Irú kí nìyẹn.
0: Ẹ ló mọ̀.
2: Hello ìyá Jibọlá báwo ni.
0: Yes fine ma ẹ pẹ̀lẹ́ ma.
2: Mo dẹ̀ tí wọ́n pe kọ́ nọ́mbẹ̀ látàárọ̀ o pk.
0: A ti jọ sọ̀rọ̀ náà èmi àti ẹ̀ náà ṣe mọ̀ pé mi àti yín náà ti jọ sọ̀rọ̀ before that time. Mo ti sọ fún wíìkì yìí mo ní sẹ́mínà kan lọ́fíìsì. So tí mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sẹ́mínà yẹn náà sí ti tóbi jọ́ bíi méjì mẹ́ta kan sẹ́yìn. So òní náà ni a ṣẹ̀ ṣe tán. So mo dẹ̀ wá wò wípé this week yìí mo fẹ́ relax.
2: Ìyájíbọ́lá tí mo dẹ̀ ti fi ẹ́ sọ́kàn.
0: Ẹ má bínú.
2: O disappoint mi gan. O disappoint mi gan. Ok ṣé o lè wá bá mi lọ́la nígbà yẹn?
0: Àǹtí mi mọ́ mi ìfẹ́ parọ́ fún yín mà bí mọ̀ mi lè wá lọ́sẹ̀ ìmọ́ra
2: yìí. O lè wá ìyájíbọ́lá látìgbà tí mo ti sọ fún ẹ. Ojojú tì mí gan o.
0: Ẹ má bínú.
2: Ìyájíbọ́lá no. A mi mọ̀ pé rú èèyàn tó jẹ́ lélẹ̀. Mi mọ̀ pé rú èèyàn tó jẹ́ lélẹ̀. Mo dẹ̀ gbé ẹ mo gbé ẹ so. Ìyájíbọ́lá o tẹ̀ múnú bí mi. O múnú bí mi mo á pè pé. O lè ànsà mi.
0: Ìyájíbọ́lá
2: rárá wo o tẹ̀. Má lọ mi tẹ̀ mọ̀ kọ́ tí mo fẹ́ sọ. Ó dàbọ̀.
1: O ti jẹ́ ká àǹtí mi bínú nìyẹn. Àbẹ̀kẹ́.
0: Ẹ wẹ
1: dákun tó kò dẹ̀ sọ fáǹtí mi pé o lọ wọ́n tún mo gbọ́n bí ẹ lọ́la o tún sọ pọ́ọ́lá yẹn ò pọ́síbù.
0: Kódà Sátúdé ò pọ́síbù mo fẹ́ sùn.
1: Owó ọ̀tẹ̀ tó jẹ́ ìyàwó nínú ilé.
0: Torí pé mi ò lọ patí
1: yìí. Bẹ́ẹ̀ ni o kì í ṣe obìnrin dáadáa.
0: Torí pé mi ò lọ palẹ̀ mọ̀ lónìí.
1: O kì í ṣe obìnrin dáadáa.
0: Okay.
1: Yes. Ẹni tó kù níyà mi nìyẹn ò pọ́n wọn lé. Yes.
0: Torí pé mi ò tẹ̀lé wọn lọ sínú.
1: Kò sẹ́ran àpọ́nlé kankan lára
0: rẹ̀. Ìnáwó ẹ bí ọkọ wọn.
1: Àbẹ̀kẹ́ o rude.
0: Kí lọ máa kó abọ́.
1: O rude.
0: Okay. Ẹ ṣe.
1: O rude. Irú obìnrin wo nìyẹn? Èmi bá àwọn obìnrin ó ti yẹ ṣebí ibìkan làwa náà ń gbé yìí. Àwọn ìyàwó ilé gan tí ò ń ṣe ẹ̀gbọ́n ọkọ. Àwọn ìyàwó tó jẹ́ wípé wọ́n sí ní ọ obìnrin míì nínú ilé. Tọ́ bá ń lọ báyìí tí kúlà bá jẹ́ mẹ́fà won le ko marun le ori enikan
0: ni 2020
1: to je ya o kekere ye o lo ma ru tele won
0: ni 2020
1: o tun ma tun gbe bag a gbe bag awon ya le ba tun gbe sejika
0: 2026
1: a ko gbogbo e lowo gege bi omo ti won to nile nile re
0: o ti da egbo ti mi o ba le se lote
1: itara mi o ba
0: gbe egbo
1: de si ma wo mi na o se yawo ni mo fe yi se yawo le yi
0: pe mi o fe lo fobo lote yi lo si le egbon oko mi ninu ile oko si won egbo se won yo beti mi ni ti se won kan se kan be mi lori ni ejo tori olohun o ni mo fe relax lo se yi ebi e de wa ni mi lara
1: ah
0: o ti su emi gan 0912370 8675 0912370 8675 o le ro ba re ni soro te ma pe wa si to ba je latoke okun +234 814 249 1006
1: hello
0: hello
3: e ka so e ku eto
1: oruko yi
3: ya bi gole bi mo ko mi e to jaba
1: e se ya beji
3: seri eto wu ilo to awa na ja ti se ru eri o ra gan pati mo na loko loyo adogo bayi wo pe yawo yawo keri wo deru eru yawo awon ni awon ni ni ti la eh I'm going to go to the house.
1: Nkan ta wa nse nu le wa la wa nse awon to mo bi ton tin so laju yen o kan wa e se arifile npe lo laju lodo wa yen awon o se ru e awon o se ru e elo e kasan ami
4: ope oluwa roti ni oluwa contain ari se ari alasa apata ibadan alani oju ti laju gogo nkan to ni ki awon re ma ti
1: o
4: oju ti laju yen lo ti wọ́n máa ma wá ruku là káàkiri níbi táwọn olóko wà ẹni tó ń ṣiṣẹ́ láti pé bóyá IUND tí ò ṣe nǹkan
0: kan. Ilé ọkọ wọn ni o kò ń ṣe ní ilé ọkọ tèmítèmí fẹ́ o ilé ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ni o kí lọ má ṣe wà láwọ̀ èrò bẹ́ẹ̀ ní gbogbo ìgbà. Òun
4: làgbẹ̀ yìí ayé ò ṣe rú yẹn mọ́ ọ̀la ni ó tún wá jẹ́ pé ẹni tó ti ń ṣe tẹ́lẹ̀ ìgbà tí olórí ọ̀gá àti lè ṣe náà ó yẹ kẹ́ o ye ko na ko si da yawo
1: o ye ko ma sabosi abosi le ina fe ma se
4: ye awo ti ko le o to oro poro ni aye o se ru e moju ti la aye atijo laye on baba la baba wa
1: o ma bala baba yin wo o ri ba yin so bi ko ti jina
4: aye ba yin ti ka yin ti o ara aye abe ke ma yo ara le ni ko si nkan ti o se le
1: boya nu le lo ma ko wa gba ta awon ti mi ba binu si boya nu le won lo ma ko lo ìgbà táwọn àti mi bá bínú wa mọ. Hello.
0: Kán wá pa mí.
1: Àwọn ló jẹ́ kó wà nù lẹ́yìn náà.
0: Ẹ yá.
1: Hello.
0: Mo rí wọn kí n tó mọ̀ ẹ̀. Àbọ̀ ń gbọ́.
1: Ẹ ká sàn.
5: Ẹ kùn fúnra rẹ̀.
1: Ẹ ṣe nǹkan tó yà tó ń bẹ́lẹ̀ ni kẹ́ ẹ dá sí. Kẹ́ ẹ sọ fún ṣe. Ẹ pàṣẹ fún kó lè tè múra ọyẹ́ Èkìtì.
0: Ó yẹ.
5: Sàyẹn ìjàta kan láti ta àgbà kí
0: àwọn
5: ọmọbàdàn. Ṣábọ́ lẹ fẹ́ kọ́ ìsọpalẹ̀ mọ́ ni àbí kán lọ sáfù tí ò sí àwọn òṣìṣẹ́ tí ó ń ṣe gbogbo yẹn ní àkókò.
0: Ẹ dá wọn lóhùn o.
1: Ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn mi ò ní dáhùn fún báyìí.
5: Àbí kán máa gbé báàgì tẹ̀lé ẹ̀gbọ́n yín. Ṣé kò sí ẹlòmíì àbí àwọn nìkan ni kán ṣá máa lọ kán máa bọ̀ àbí. Àti pé ṣe bí wọ́n ti gbé tẹ́lẹ̀. Ṣé ẹ fẹ́ jẹ́ kẹ́ni ẹlẹ́ni nísìnyí ni.
0: Ẹ gbà mí o torí mo ṣàfẹ́ wọn.
5: Òun náà la ṣe rẹ́dì láti gbà yín báyìí.
0: Ẹ gbà mí o.
5: Mísà la ni ẹjọ́ tó lọ kò sí ààyè gírígírí mọ́. Ní ọjọ́ wo ni a lọ sí òde bọ̀dá adé àwọn tó ń sáf ọ̀tọ̀ àwọn yẹn ẹsẹ̀kẹsẹ̀ kẹ́ tó jẹun tán.
0: Wọ́n ti palẹ̀ máa bọ́.
5: Kí ló tún wá kù? Ẹ wo ẹ kún òdi ìdò járí. Ẹ má ṣe bí ọmọdé
0: mọ. Gbogbo iṣẹ́ tó bá wá jẹ́ tiwọn nílé ọkọ wọn yẹn wọ́n fẹ́ kẹ́mi náà tún máa bá wọn rún mọ́. Pé kí ló ṣẹlẹ̀.
1: Kí ló burú nù ẹ̀. Tó bá jẹ́ léyìn lẹ́ ti ń ṣe. Kí ló burú nínú yẹn.
0: Tó bá jẹ́ léyìn lẹ́ ti ń ṣe ìnáwó ọ̀rọ̀ ọ̀tọ̀ nìyẹn.
4: Àpẹ̀tẹ́ ní sùúrù Sulaimu Sadiq látọ̀yọ̀ tó o bá fi lè lọ bí ọkọ rẹ ló lọ o ní sunu ilé ọkọ rẹ
1: yé ìwé àdàfún yín. Ẹyin nìkan lẹ̀ ń sòótọ́ ọ̀rọ̀.
0: Mi ò ṣàníkú ò láyé.
4: pé iṣẹ́ ló ju mọ̀lẹ́bí ọkọ ẹ lọ ni àbí mọ̀lẹ́bí ọkọ ẹ ló jẹ́ iṣẹ́ tó jẹ́ pé àfilẹ̀ náà ni ó ìtayà náà ni ó kù fẹ́ náà.
0: Mo ti ẹ̀ṣẹ̀ṣẹ̀ bá wọn lò dé wọn ni.
4: Wọ́n láìkì rẹ ni.
1: Tí ìbá wa ṣe fẹ́.
4: Tí mo bá fẹ́ràn rẹ mọ̀ tọ̀ ọ̀sán fún ọ rárá.
0: Ọdún 1973 lẹ́yìn wà.
1: Fọ́gbàlagbà.
0: Bẹ́ẹ̀ ni gbogbo ẹni
1: mo ti sọ. Ṣé mo sọ fún ipò orí gbogbo léfín?
0: Ọdún 1973 lẹ́yìn ṣì wà yẹn àdẹ́lẹ̀ padà lọ sẹ́yìn mọ́. 2026
1: ẹ̀kú sí wàhálà. Ẹ ṣe bàbá. Ẹ ṣe gan. Hello.
0: Gbogbogbà mo ti máa ń bá wọn lọ.
1: Ẹ káàsán.
6: Ọwọ́ nǹkan tó ń dùn mí jù ni pé àwọn ọ̀rẹ́bá èdè àtàgọ́ kan àwọn ọlọ́fọ́ ẹláyẹ̀ tó ń pè ẹkùn owó ọ̀rẹ́ wa ń ga pa.
0: Wọ́n máa ń ga pa
1: gan-an. Àbẹ̀kẹ́ ní ìlú ìyẹn
6: àbẹ̀kẹ́ tiẹ̀ ọgọ́ dá gan-an ṣé rí ìrìn ó parọ́pọ̀. Ṣó ìyá ìgbà tó fẹ́ àbẹ̀kẹ́ wọlé ṣé ó fẹ́ nífẹ̀ẹ́ ẹrú.
1: No, mo fokun si lọrun si ni. Mo fokun si lọrun lo fi jo ẹru na.
6: Emi
0: o mo.
6: O wa so anti re. Ni nisun abeke wa so anti re bi Olorun fun abeke ninu ile. Se te ba fe yawo won ni ke ma lo nilu ẹru. To re do wa reju won e to wa reju ka fe wa. Kini mo gbo pala pala yin. Sọ fẹ́ ní fẹ́ tó bá lu àbúrò dẹ tó fẹ́ máa lu àbẹ̀kẹ́ yìí bó ló ti máa rí lára.
0: Ààrẹ tí ò tiẹ̀ rí ẹ ní ní.
6: Àbẹ̀kẹ́ ní túmọ̀ ní mọ̀ ní ẹ. Ẹ máa fi lẹ́jọ́ ara

0: aláṣẹ àti olùdarí iléṣẹ́ bọ̀sùn King Property tamoni bọ̀sùn tamasi bọ̀sùn ọba igwe wa ti ń talẹ̀ tómi bàrẹ̀ tómi gbogbo nàìjíríà ti ti ọlọ́run goni fún ọ
1: bọ̀sùn ọba ó tọ́jọ́ méjì ó tọ́jọ́ mẹ́ta aráàlú fẹ́ mọ ìbò nílẹ̀ kù sí ìbò nílẹ̀ wà
0: kò sí ilẹ̀ olè tán ilẹ̀ olè.

0: bọ̀sùn ọba ní talẹ̀ tí ń ta éka lẹ̀ tó gbé ilẹ̀ mi bọ̀sùn ọba ni.
1: kábíyèsí tá a bá sọ̀rọ̀ bọ̀sùn ọba okọ̀ ńlá ni tá a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ tàbí ilé gbẹ̀mí ẹ̀sùn ò sì fún bọ̀sùn kings lórí ọ̀rọ̀ ilẹ̀ ni sà 100 acres lójú kan 1,000 acres lójú kan ní gbòòrò gbogbo ni ká fojú sí pé àwọn ilẹ̀ yìí wà.
0: kí n tó kọ́kọ́ bọ́ sórí iyùn òjò ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ mo ti wà lórí ẹ̀dùn nísinsìnyí ó ti ń súnmọ́ ogún ọdún bọ̀ báyìí èmi làkọ́kọ́ èèyàn tí wọ́n kọ́ polórí ẹ̀dùn ní gbogbo nàìjíríà tí mo ń talẹ̀ tí mo ta láyé àwọn bọ̀dá mi ó sì wà láyé wọn sì ní ikú báyìí àwọn lálọmí àwọn gbóyèga làwà èmi làkọ́kọ́ gbogbo nàìjíríà gbóyèga tó fi dékò dé gbogbo nàìjíríà tèmi ni mo talẹ̀ tí mo ń talẹ̀ lórí rédíò so tó bá ń sọ ibi sílẹ̀ wá wà ní gbogbo kò síbi tí mi ò nílẹ̀ sí mo nílẹ̀ lọ́sọ̀gbó mo nílẹ̀ ńlọrin mo nílẹ̀ mbakatari mo nílẹ̀ làbẹ́kúta mo nílẹ̀ ni mo nílẹ̀ ń ṣàgámù mo nílẹ̀ lẹ́pẹ̀ mo nílẹ̀ ń ṣakí mo nílẹ̀ ń sẹ́yìn mo nílẹ̀ ní ìbarapá mo nílẹ̀ ń lẹ́ṣà mo nílẹ̀ ní ìfẹ́ mo nílẹ̀ lẹ́kìtì mo gbogbo ni mo ò nílẹ̀ sí mo sọ bá sọ pa ayé kalẹ̀ kò síbi tí nílẹ̀ sí.
1: ẹja wo báyìí àkókò tá a wà yìí sí àkókò tí wọn kálukú bẹ padà sóko lọ sọgbẹ ni àwọn ilẹ̀ ọgbìn oko wọ yìí bàbá àwọn ilẹ̀ oko farmland.
0: ó náà ni mo ń dárúkọ yìí
1: àwọn ilẹ̀ ẹ̀ka ẹ̀ka
0: yìí ilẹ̀ ń bẹ ṣakí ilẹ̀ ń bẹ sẹ́yìn tí sẹ́yìn kò ṣe é kó abẹ́kúta máa fọ́ lálẹ́ ìfọ́ lábẹ́kúta ni bó o fẹ́ 10,000 acres lábẹ́kúta máa mú jáde wá fún ẹ bó o fẹ́ 10,000 acres ní òní ọ̀tún state máa mú wá fún ẹ so nìbàdàn mo nílẹ̀ káàkiri gbogbo ibikíbi ní gbogbo onígbogbo níbikíbi ní gbogbo ilẹ̀ yorùbá.
1: àfa ní àwọn tó ń gbọ́ wa ṣé ẹjẹ́ ń bèrè lórúkọ wọn àti òun ojú báyìí sí èsì pé yóò lo òkè gágaga.
0: bàbá àmọ́ bí nàìjíríà rí bákanbákan bọ̀ láwá tó gbowó lé nǹkan náà ó tún lé àwọn èèyàn sẹ́yìn bí bọ́ bá bọ́ àá ṣe lówó pọ́pọ́ fún

0: 0809 74 74.
1: Lẹ́ẹ̀kan sí ìwọ̀sùn ọba
0: 0800 71 71 03 03 69 69 74 74 àti 0706 2 8 1 7 8 7 8 06. Zero 0700 6 2 6 2 8 1 8 1 7 8 7 8 0 6 0 6. Jẹ́mọ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ oko torí bí Nàìjíríà ṣe rí ní sẹ́lá gbẹ́ má bínú o ẹ̀lú mi mọ̀ bẹ̀rù pé fọkàn balẹ̀ ilẹ̀ tó bá ti fún ọ ó ba bẹ́ẹ̀ ni bí ò ní bá tó bá ń sọ̀rọ̀ láti bí díẹ̀ pẹ́ dé èkó bàdágìrì mo nílẹ̀.

0: yẹn fẹ́ ni tó bá mọ tó ń ṣe ni o bí kan bá lè kọ́lé láyé tálákùn ojú skelebe lọ tó sì nílé tiẹ̀ lórí ìpẹ́ ẹ̀dá tó wú bá rogún sí lọ́wọ́ tó bá fi dogun fàájì àti ṣe ká rí mi kọ́ mọ́ gbàgbé pé bíríkì kan ìgò kan ni o àbẹ́ mọ̀ owó tí ń bá fàájì lọ ò kéré.
1: o ní tèmi 500,000 tó promise mi lánàá nǹkan.
2: bèbí mi mo ti di sílẹ̀ fún ẹ ẹrù rẹ.
3: pẹ̀lú atótónu mi sí ọ.
4: 500,000 wò lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King kí ni wọ́n fẹ́ fi ṣe bẹ́ẹ̀dì fóbìnrin.
3: àìlákà sí ìṣe ìgbésí ayé rẹ o.
2: ìgbésí ayé ari mi lọ́la ni mò ń gbé. aṣọ́rí mi ò pé.
3: orí rẹ pé o lóní mọ̀ràn gidi ni.
4: Bọ̀sún King Estate ó ti wà láàyè tó dẹrùn láti kọ́lé sí iná tí wọ́n bẹ̀ kíní sálọ̀nà. bó o bá nílẹ̀ tó jẹ́ ojú mi dára láti kọ́lé. Bọ̀sún King Estate ni kò ti rà á. ojú táyé ló wà lóò rẹ fi gbé pẹ́ẹ́lí. 500,000 ni plot kan o. àmọ́ sátó bára lé kan ni plot kan. ẹ̀dínwó ń bẹ lórí ẹ̀. Bọ̀sún King Estate wà ní Bàkó àpáta eré àǹbàdàn.
5: ayé wà bọ́ fẹ́ sanwó lẹ̀ lẹ́ẹ̀mejì.
4: tàṣí wọn ní Crispo building Mobi bus stop odò ọ̀nà àpáta àǹbàdàn. telephone 0706281 7806 tàbí 0071036974. kà sí Bọ̀sún King kò dolílẹ̀ orókè tí rọ́pù mẹ́yẹ.
6: tó lórí ètò yín ètò wa Bọ̀sún King Properties Quarter Hour níbi tí mo ti ń gbàlejò olùdásílẹ̀ àti aláṣẹ iléeṣẹ́ Bọ̀sún King Properties tí gbogbo ayé pè ń bọ̀ sun ọba ẹ ti ṣàlàyé ilẹ̀ oko káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yọ́ níbi tí ilẹ̀ pọ̀ sí ilẹ̀ tó ń gbé lẹ̀ mí 100 acres 1,000 acres ṣùgbọ́n àwọn tó ń ṣe estate wọ́n fẹ́ kàn sí yín wọ́n fẹ́ ralẹ̀ lọ́wọ́ yín tó bá sì ralẹ̀ ilẹ̀ ilé ni bàbá báwo ni ti estate.
7: èdè máa gbọ́ ẹlòmíà kan wọlé ó ní o bèrè lọ́wọ́ onílù gba lójú so possible ni oògùn wọlé ó lọ mọ aralẹ̀ aralẹ̀ fake adi wàhálà sí ẹ lọ́rùn tó bá fẹ́ ralẹ̀ ilẹ̀ tó bá fi kọ́ estate pé mi bọ̀ sun ọba máa wá ilẹ̀ fún nígbà nínú ibi tó bá fẹ́ sí gbọ́tì mi lọ́wọ́ within 72 hours máa falẹ̀ lé lọ́wọ́ tó sì nílùú wàhálà ń bẹ̀ láì bẹ́ẹ̀ ni ilẹ̀ wù àti máa yàtọ̀ sílẹ̀ ní kọ́kọ́ mo ní létí mo yí o bá fẹ́ ralẹ̀ lọ́wọ́ mi o fẹ́ ralẹ̀ ni àbò fẹ́ talẹ̀ o fẹ́ ralẹ̀ ni àbò fẹ́ talẹ̀ abilé mi wà tó rí tara rárá.
6: ẹ̀ǹbá yẹn talẹ̀.
7: àdáadáa
6: èyí fúnra yín tún talẹ̀.
7: mo tún ta bẹ́ẹ̀ ni tabilé mi wà tó rí ta ilẹ̀ mi wà tó rí ta wá ibi bọ̀ sun ọba rí abájọ́ ládùn àdéhùn làájọ́ ni tádé wọ́n bá ti tó àti ẹni bá ti tó máa ti bèrè láti lè fún mi wàhálà ẹ̀wọ̀n ọ̀rà kí akẹ́lá gba ọlọ́run ni kò sí tó bá fẹ́ rà ó fẹ́ ra bọ́ngálò ni ó fẹ́ máa gbọ́ máa tún máa dẹ́sọ̀ nǹkan fún ọ lónìí mo ní hostel tí mo fẹ́ tà hostel ló gbọmọṣọ bẹ́ẹ̀ni náà ní eléyìí lautech 40 rooms 40 toilets 40 kitchen 40 bedroom self contained gbogbo ẹ lọ 20 rooms 20 toilets 20 kitchen 20 bedrooms so ó wà bẹ́ẹ̀ tí máa tà

0: 106.7.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀n yín ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Àrínà jìnà sílé mi. Àlọ́láwà jìnà sílé mi.
4: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́. Ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́. Ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n.
5: Akábala tó jẹ́ kí n máa bòrí dágbà.
4: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní New York Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di iléyẹ́ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀.

0: ogun to le ni million lona ajota naira wa fun jije ati bi awon to ju ogota eniyan lo lo ma ni ipin lati je lo se kokon ma se fa seyin ma jora re lenu gbogbo ayu to ba je duro fun anfani lati yi ipisi aye re pada bo se nta to tun ta si be la anfani re npo si Wednesday 24th of June yo jojo ayo la pelu rire lala ko tun o ya bere si ni lo ma ta pelu code e lori splash fm *347*1004*1#. Lori Ilajelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cash.ng. Media Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Owó ni Monday mi wá bá.
2: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
3: Why you dey worry like that? Just use iRecharge.
2: iRecharge? How that one take work?
3: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instant. You can also dial *6606*1# on your phone.
2: Sharp like that.
3: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
4: iRecharge. Convenience. Accessibility.
5: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
6: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NC.

0: to ba nla nfani lati ma gbo mi ni dede akoko yi mo mo ki oku orire tori pe iroyin ayo kan ile ti o se o la nfani ni mo mude wa fun o ti wo ba tin la kaka lati kowo jo korojo nile aye sugbon to dabe ni wipe gbogbo gbianju re pabo ni nja si abi di olomokunrin ti eni won ni oto nkan to o si fe gbona aluma koroyin to fe gbona ti o ba ofin mu lati korojo mo ti mu royin ayo de fun oba yi o tori wipe ile ise success link project won ti gbe nfani nla lakotunde eleyi ti o ma se teru tomo nile nigeria la nfani mo ni alejo pataki ninu ile agbara pelu mi ni dide akoko yi eleyi ti o ma salaye fun wa kirufe nfani wo le yan le je nile ise success link project e ma ku dede akoko yi alejo mi ba ndaruko yin ati ile ise te ti wa
1: oruko temi ni Mr. Afolabi lati ile ise success link project
0: success link project iru nfani wo lo wa nbe fun awon eyan nile yi
1: nfani ti o sodo si ile ise success link project ni pe a n show awon eyan ni ona ti won le fun ma generate owo ni de asiko ti a wa yi lalai ni tapa si ofin ijoba tabi ase orilede yi
0: lakoko ta wa yi lori ede nigeria gbogbo wa la mo pe ona kan owo oja ki se toro oja ti won tin taso tata nikan be ni ti o ba sise lo office na to ba nife lati wa nkan mi ti o mo doro fun so la nfani seto yi
1: be ni gbogbo eyan pata ni eto yi wa fun niwon ba gba ti a ba so pe a nilo owo lati fi kun kan mi ti a n se lasiko yi
0: ijo ti e ni ojo ori te eyan ni lati to ko to de pe yo la nfani ati darapo mo ile ise so
1: o ni ojo ori ojo ori awon to o na nfani ati wa be o ma bere lati ogun odun lo si oke tori pe ile ko si fun omo ekere rara o wa fun awon ti o wa laarin age 20 years lo si oke ni
0: eto nfani ni ile ise success link gege be ti se nso yi se ki se ona alumo nkoro yin abi ona iloni lowo gba
1: ko ri be rara tori ile je ona ti eyin o fi ma ko owo jo ni ona ti ijoba lu ni ote ti o si tun je pe o tapa si ofin orilede bakan na lale ni tako ofin olorun ba
0: bo wa la se le darapo mo ile ise success link yi
1: ona ti eyan le gba darapo mo ile ise success link pe a fun awon eyan die ni anfani nipa ti send atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe ni aipe sugbon tori pe a wa sori eto lasiko yi a ma fun eyan ogbon akoko to ba koko te atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe laipe
0: ta ba ti fi oruko wa ati adugbo ta n gbe sowo si ile ise success link a je wipe oro ti dayo fun gbogbo wa na nu ni
1: beni tori pe awon asoju ile ise wa won ti wa nikale lati pe wa pada lati yin ene fun alekun rere
0: e ba n pe number tawon yan lanfani ati foruko won sowo si
1: 08068949470 08068949470
0: ọpọlọpọ àwọn àǹfààní ni wọn ti sọ wípé ó wà ẹ wá darapọ̀ mọ ilé iṣẹ́ ṣùgbọ́n tó jẹ́ wípé nígbà tá a bá débẹ̀ ni wọn sọ wípé ó yá ẹ wá bọ́ sáàrin ọjà ẹ wá mọ kiri ọjà ṣérúfẹ́ ẹ̀yìn náà ni tí ó wà nílé iṣẹ́ success link.
1: rárá o eléyìí ò jẹ mọ nǹkan tó jọ mọ bẹẹ eléyìí ni pé a fẹ́ fi ọ̀nà tí àwọn èèyàn lè máa fi méèkì owó ní àkókò tá a wà láyé pé wọ́n ṣẹ̀ máa kiri nǹkan káàkiri ní ẹgbẹ́ títì kò sí nǹkan tó jọ mọ bẹẹ nílé iṣẹ́ tiwa.
0: ẹ sì sọ wípé kò sẹ́ni tí ò láǹfààní àti darapọ̀ mọ àwọn ìyá ọlọ́jà tí wọ́n ń tata tèlùbọ́ ta aṣọ sáwọn náà láǹfààní àti darapọ̀ mọ́ ilé iṣẹ́
1: sọ́sẹ́sì. gbogbo èèyàn ni eléyìí wà fún torí pé gbogbo èèyàn ni ó ní ìdí nǹkan mìíràn tí ó fi kún iṣẹ́ tó ń ṣe lásìkò gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọ̀nà kan ò wọjà bọ̀ tẹ́yìn ọba tún wá wọ́nà tí ó lò ó gbúdọ̀ jẹ́ ọ̀nà tí ìjọba lù ló ń tẹ̀ tí ó sì tún tàpá sí òfidì.
0: bá a bá ti ní irúfẹ́ àwọn àǹfààní báyìí pẹ̀lú orúkọ eléyìí tí ilé iṣẹ́ ìgbéga ni ó ṣeé ṣe kó jẹ́ àwọn tí wọ́n kàwé nìkan ìwé ẹ̀rí mélòó lèyìn ò nílò kó tó darapọ̀ mọ́ ilé iṣẹ́ yìí.
1: gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé sẹ́ńtúrì ta wà yìí kò nílò ìwé ẹ̀rí kéèyàn tó lálùyọ èèyàn kàwé o kò kàwé o ó ní àǹfààní àti jàǹfààní ètò yìí.
0: ẹ bá ń pe nọ́mbà tí wọ́n fi orúkọ àti àdúgbò wọn ṣọwọ́ sílẹ̀ kan sí.
1: 08068949470
0: ilé-iṣẹ́ success link project ìwọ náà dìde fúyà lónìí gbìyànjú ọrọ̀ ajé torí wípé inú gbìyànjú lọ́lọ́run ti ń lani gbìyànjú lónìí kọ́lọ́run dé gbìyànjú.

ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Abuja ló ti pa láṣẹ wípé lójú ọgán ó náà ni kí wọ́n lọ rí ti ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn ni títún ṣe ọmọoyè fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú AAC ọmọyẹlé Sowore mọ ọgbà àtúnirọ kùjẹ́ Sowore iná ni wọ́n pa láṣẹ wípé yóò sì wà ní ọgbà àtúnirọ ọ̀hún títí di ọjọ́rùú Wednesday tí sí ọjọ́ 24 oṣù kẹfà ọdún tá a wà yìí nígbà tí wọ́n padà sórí ìgbẹ́jọ́ rẹ̀ ọ̀rọ̀ ọ̀hún lọ jẹ jáde lẹ́yìn tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ DSS ti fi ẹ̀sùn oníkọ́méjì kan ọmọyẹlé Sowore wípé ó ń dúnkòokò mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ayélujára tó ń ti ìbanilókọjẹ́ látàrí ọ̀rọ̀ kan ilé ìtọ́kọ lójú òpó ìtàkùn X àti Facebook rẹ̀ lóṣù kẹjọ ọdún 2025 lákò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ìrìn àjò lọ sílẹ̀ Brazil tó sì pe ààrẹ ní ọ̀daràn àjọ DSS òun náà ni wọ́n wá rọ Sowore lásìkò ìgbà náà wípé kọ́ lọ rí yọ àtẹ̀jáde ọ̀hún kúrò ní ojú òpó ayélujára àmọ́sá tó kọ̀ jálẹ̀ láti ṣe bẹ́ẹ̀ lóṣù karùn-ún ọdún 2026 adájọ́ Mohammed Umar òun náà lọ kọ̀ jálẹ̀ lórí ìpè tí ọmọyẹlé Sowore pè ilé ẹjọ́ láti jẹ́ kí ọpa láṣẹ wípé kí wọ́n wọ gilé ẹ̀sùn náà wàyí o adájọ́ òun náà ló ti wá pa láṣẹ wípé àjọ DSS òun náà ni kí wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ wọn lórí ẹ̀sùn náà lẹ́yìn tí adájọ́ ọ̀hún Umar tó ìṣe ṣàlàyé ọ̀rọ̀ wípé kò ní sí àǹfààní fún àwọn ìpè ilé tí Sowore pè wípé kó mọ̀ tẹ̀síwájú nínú ẹjọ́ náà.

gómìnà wọn ní ìpínlẹ̀ katsina dikko rada òun náà ló ti náwó ìgbanisíṣẹ́ sí àwọn ọmọ bíbí ìpínlẹ̀ náà ilé tí wọ́n bá parí ẹ̀kọ́ wọn láwọn iléèwé gíga pẹ̀lú first class ìyún àwọn tí wọ́n ṣe dáadáa jùlọ nínú àwọn iléèwé ilé tí bá ń bẹ jákèjádò ilẹ̀ yìí gómìnà rada ló kéde ọ̀rọ̀ ọ̀hún níbi àsekágbá ètò ayẹyẹ odidi ọlọ́sẹ̀ kan ilé tí àwọn akẹ́kọ̀ọ́ tẹ́jọ́ ọmọ ìpínlẹ̀ katsina ṣe ní iléèwé fásitì bayero ilé tí ń bẹ ní ìpínlẹ̀ kano gómìnà ọ̀hún ló fi ọ̀rọ̀ léde wípé ìgbésẹ̀ ọ̀hún iná làwọn gbé láti rí dájú pé àwọn èèyàn ilé tí orí wọn pé dáadáa náà làwọn kó mọ́ra nínú iṣẹ́ ọba ní ìpínlẹ̀ náà ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé ìṣàkóso ọ̀hún ló ti tẹpẹlẹ mọ mímọ san àjẹlẹ owó ìbúnilówó kàwé ilé tí ìpínlẹ̀ náà tó ti jẹ àwọn akẹ́kọ̀ọ́ sẹ́yìn sẹ́yìn nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún ló ti mú àdínkù nípa iye àwọn akẹ́kọ̀ọ́ ilé tí wọ́n sí ní iléèwé mọ́ lásìkò yìí

Àjọ ilé tó rí sí ìdánwò aláṣẹwọlé sí ilé ìwé gíga nílẹ̀ yìí JAMB ló ti kéde ìlànà tuntun àátẹ̀lé fún àwọn èèyàn eléyìí tí wọ́n bá fẹ́ wọlé sí ilé ìwé tí wọ́n ti ń kọ́ nípa ètò ẹ̀kọ́ àti iṣẹ́ àgbẹ̀. Eléyìí tí ó sì máa bẹ̀rẹ̀ ní sáà ọdún 2026-2027. Àtẹ̀jáde ọ̀hún òun náà ni wọ́n fi léde látọwọ́ ẹni tí í ṣe akọ̀wé àgbà fún àjọ náà ní oṣù kẹfà ọdún 2026. Àtẹ̀jáde ọ̀hún náà fi léde wípé gbogbo èèyàn eléyìí tó bá fẹ́ lọ rí kọ nípa bí a ti kọ́ nílẹ́kọ̀ọ́ ní àwọn iléèwé tí wọ́n pè ní College of Education bẹ̀rẹ̀ láti àsìkò yìí lọ ni wọ́n máa wọ àwọn iléèwé náà láti pàṣẹ ìdánwò Nigerian Certificate in Education NCE tí wọ́n sì ní láǹfààní àti wọlé sí àwọn iléèwé náà bọ́ sí ìpele kìíní tó ti ìpele kejì mọ́ nínú àtẹ̀jáde ọ̀hún eléyìí tí adarí fún ìbáraàlú sọ̀rọ̀ nínú àjọ ọ̀hún Fabian Benjamin tó fi léde fún àwọn oníròyìn níbẹ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ léde pé bẹ̀rẹ̀ láti sáà ọdún 2026-2027 wọn ò ní gba akẹ́kọ̀ọ́ kankan wọlé sí ìpele kìíní tàbí ìpele kejì mọ́ láìsí wípé wọ́n lo ìlànà NCE.

ní báyìí nínú ìròyìn ilẹ̀ òkèrè ilé ẹjọ́ gíga ti orílẹ̀-èdè zimbabwe kan ló ti pa láṣẹ wípé òǹkọ̀ròyìn kan náà ló ti wẹ̀ tó ti yẹ kànkàn nínú ìpẹ̀jọ́ eléyìí tí wọ́n ti ń bá a ṣe láti bí ọdún kan sẹ́yìn lórí àtẹ̀jáde kan tó kọ nípa ààrẹ Emmerson Mnangagwa eléyìí tí àwọn agbẹjọ́rò rẹ̀ sì fi léde ní kùtùkùtù yìí lónìí Faith Saba ẹni tí í ṣe akọ̀ròyìn fún ilé ìwé ìròyìn iléeṣẹ́ ìròyìn Zimbabwe Independent ó náà ni wọ́n fi kélé òfin gbé lóṣù kejì ọdún 2025 lẹ́yìn tí wọ́n ní ọkọ̀ àwọn àtẹ̀jáde kan níbi eléyìí tí ó pè ní bọ́ ọba ti di apàṣẹ wá ní orílẹ̀-èdè rẹ̀ èyí tí wọ́n sì wòye wípé òun náà lọ́kọ̀ láti mú ìnilára débá ààrẹ Mnangagwa ní orílẹ̀-èdè náà ààrẹ ọ̀hún ti ṣe ẹni ọdún 84 náà ni wọ́n ní àtẹ̀lédè náà ń ló bẹ̀rẹ̀ sí ní mú ìpalára bá tó ń ti mímọ kọ ẹ̀yìn àwọn aráàlú sí ààrẹ náà ilé ẹjọ́ gíga ọ̀hún tó fìdí kalẹ̀ sílùú Harare ó náà lọ́wọ́ gilé gbogbo àwọn ẹ̀sùn náà ní ọjọ́ Ẹtì Friday èyí tí àwọn omilengbe agbẹjọ́rò òǹkọ̀ròyìn náà tí wọ́n sì fi léde wáyé o pẹ̀lú bí ìgbẹ́jọ́ ọ̀hún tí wọ́n ti wá kéde yìí wọ́n ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ilé ẹjọ́ ọ̀hún náà ni ó mọ fi ìdájọ́ náà léde ní kọ̀pẹ́kọ̀pẹ́ lákòótán nínú ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ ti orílẹ̀-èdè íjíbítì òun náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fakọyọ pẹ̀lú bí wọ́n ti fi ìyà jẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè new zealand pẹ̀lú àmì ayò mẹ́ta sẹ́yọ kan nínú ìfigagbága tó wáyé nílùú vancouver èyí ti ṣe ìgbà àkọ́kọ́ tí wọ́n mọ̀ jáwé olúborí nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí àjọ fifa gbé kalẹ̀ èyí tó ti wá gbé wọn sí ọwọ́ iwájú nínú ìsọ̀rí igi eléyìí tí wọ́n wà bó tilẹ̀ jẹ́ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè íjíbítì náà ni wọ́n ń jẹ ìyá àmì ayò ẹyọ kan sódò ní abala àkọ́kọ́ ìfigagbága náà ní kété tí abala ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ náà ni wọ́n rọ̀jò góòlù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ sínú àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè new zealand tí wọ́n sì fìyà jẹ wọn pẹ̀lú àmì ayò mẹ́ta sẹ́yọ kan nínú ìsọ̀rí igi tí wọ́n wà èyí tán ti wá fi kógojá láti tẹ̀síwájú lọ sí ìpele tó kàn pẹ̀lú àmì mẹ́rin wáyé o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè íjíbítì òun náà ni wọ́n ó tún mọ kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè iran ní ìlú situ ní ọjọ́ àbámẹ́ta sátidé ìròyìn àgbáyé ọ̀hún kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọlẹ̀ gbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i ilé ẹjọ́ ti pẹ́ láṣẹ wípé kí wọ́n lọ rí ti ọmọye eléṣùwò rẹ̀ mọ́ ọgbà àtúnrọ̀kù jẹ́ àjọ tó ń rí sí ìdánwò aláṣìwọlé sí iléèwé gíga jamb ló ti wọgilé ìlànà ìgbaniwọlé sí ìpele kínní àti ìpele kejì fún àwọn èèyàn tí wọ́n lọ rí kọ́ nípa bá a ti kọ́ni lẹ́kọ̀ọ́ ilé ẹjọ́ kan ní orílẹ̀-èdè zimbabwe òun náà ló ti gbá láṣẹ wípé akọ̀ròyìn kan òun náà ló ti wẹ̀ yán kẹ̀kẹ̀ nínú ẹ̀sùn ìninilára eléyìí tí wọ́n gbé kọ lọ́rùn wípé ó ní ààrẹ orílẹ̀-èdè náà lára ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè íjíbítì òun náà ni wọ́n ti bọ́ sí ìpele kínní ní ìsọ̀rí igi tí wọ́n wà lẹ́yìn tí wọ́n fi ìyà jẹ bólórí jẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ láti orílẹ̀-èdè new zealand fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ̀rọ̀ wájú ẹ kàn sí wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagiluefm.com ẹ lè fẹ́ hàn sí wa lójú òpó x wa pẹ̀lú lagilu fm 967 ẹ tún lè bá wa dọ́rẹ̀ lójú òpó facebook pẹ̀lú lagilu fm 96.7 túnde ọ̀làwò olóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe chochi abidemi akande lóníròyìn yẹn ṣíwùn tẹ̀gbọ́n wa ẹ̀mọ́ yìí kúrò ńbẹ̀ ètò sóòbùmọ́ pẹ̀lú káyọ̀dé adéọ̀sùn ní ìmọ̀balẹ̀ sórí àgbàgbé ẹ̀kú kalẹ̀

àti lórúkọ olóòtú ètò yìí. Ọ̀gá tiwa. Kébùgì. Mú kí n lórúkọ amójú ẹ̀rọ fún sàtàwà yìí. Alágbàbọ̀sán aláyàndé. Só búmọ̀ lẹ́tọ̀ yìí. Ẹ ti mọ̀ pé ní gbogbo ọjọ́ Monday àti Tuesday. Ọjọ́ ajé àti ọjọ́ ìṣẹ́gun. Kété tí wọ́n bá ti ń parí ìròyìn ní ètò Sóbùmọ́ Mangori Afẹ́fẹ́. Adéọ̀sùn Káyọ̀dé lorúkọ mi. New Vision yìí náà ni ọkọ ìyàwó ẹ̀. Lórúkọ gbogbo ìgbìmọ̀ àti ikọ̀ ètò Sóbùmọ́ bẹ̀rẹ̀ látorí Ọlámilékan Láwúwo tóbi kan tóbi lọ́ba Ajayi ọmọ ìyá àfẹ́. Lórí ètò fún tòní a tún máa ṣe kinní yẹn fúnra wa. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tó ń fún wa lẹ́bùn. Màá dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn lè jìkà tí ò jẹ́ ká sọ yẹ̀.

0: mọ̀ pé mama yẹn ó ti rí.
1: Ẹlẹ́ lórí ọ̀fẹ́ àti pèmí padà lẹ́yìn ètò ṣùgbọ́n mo ti ṣe owó yín sí yín
0: o. Ti dún.
1: Yes, ẹ jẹ́ ń lọ bí ti káṣí ẹ̀ báyìí. *347*1004*2#. Ẹ jẹ́ ń kí àwọn tó wà lórí ti Facebook ná kí wọ́n á bọ́ sórí káṣí ẹ̀. Ìbéèrè tá a jùlẹ̀ lórí Facebook méjèèjì ló rọ̀. Àwọn èèyàn sì ti kúnbẹ̀ bàbíà. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, àáṣà máa wọn kan náà ni bá a fẹ́ bá a kọ̀. Orí Facebook Lágelú 96.7 FM ni mo wà báyìí o. A ní ní òǹkà Yorùbá kíni 420. Ìkíní nìyẹn àti 700. Ẹ jẹ́ àwọn àwọn tó wà ń bẹ̀ báyìí. Àwọn tó bù mọ́. Ẹyo ẹjẹ ń wo àwọn tó bù mọ́. Mo ti ń rí ọmọ làbákẹ́ Àríọ́lá ń bẹ̀. Akínọlá Abọ́ládé náà wà ń bẹ̀. Máyọ̀wá Olúgbilé. Gbogbo àwọn tí ń dà ń béèrè nìyẹn o. Ọmọ làbákẹ́ Àríọ́lá ó ní ẹ dákun bẹ́ẹ̀ ni ẹ mémi náà. Olúwa ṣe ń bẹ̀ ń bẹ̀. Àrò láti ṣẹyìn. Kíní ń yí lo òkè ni. Oya ẹ mọ fúnra yín.
2: Mi ò sí mbẹ.
1: Irọ́ lórí Facebook ni. Ẹ jẹ́ mú èèyàn kan àbí méjì báyìí. Torí pé ẹ̀kọ́ là ń kọ́. Olúwa ṣe ní ẹ̀mí mi náà. Kálukú ti ń ṣe ẹ mú mi báyìí o. Kí ló dé Olúwa ṣeun? Kí ló dé? Ó tún ti kọ́pì ẹ̀ bí ẹ̀ mẹ́wàá pé ẹ mú mi. Ẹ jẹ́jẹ́ ajé amóhun ẹni òun. Lórí Facebook Lágelú FM. Olúwa ṣeun tẹ́ ẹ bá ń gbọ́ mi tẹ́ ẹ dẹ̀ ń gbọ́ wa ketekete báyìí. Ilé ní ẹ̀fà ká nọmba yín bẹ̀ ṣùgbọ́n ẹ pè wá lẹ́yìn ètò. Ṣẹ́gbọ́n. Ẹ pè Infinity. Ní ti káàṣì ẹ̀, ó ti fẹ́ yí. Ó ti fẹ́ yí. Ìbéèrè kan ń bẹ. Tá a bi àwọn èèyàn ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Nípa ti àwọn amojú ẹ̀rọ márùn-ún tá a ní wọn ó dárúkọ. Yorùbá bọ̀ wọ́n ní bá a bá ta amọ́ ń tọ́ ni. Tá a bá ta tá a bá tọ̀.
2: Màá dẹrun onídìí.
1: Yóò dẹrun onídìí. Ọ̀dẹ tó bá sì pẹ̀ràn wálé tó gbágbẹ́ràn délé ìyàwó rẹ̀ oyin. Hello. Hello. Hello.
3: Hello.
1: Yes, ma.
3: Ẹ kú ètò.
1: Bó ni ẹ mọ̀ kú jọ mẹ́ta?
3: Yes, sir.
1: Ṣowó oyin ti wọlé?
3: Kò sí ìwọlé o.
1: Sílẹ̀ tí ìwà pè wá.
3: Kò sí ìwọlé.
1: Èlò lẹ fún sóòbùmọ̀ nínú àbíbò. Ìyá yìí ní ètò sóòbùmọ̀ yìí ló gbé àwọn débi táwọn ò lérò lẹ́kọ̀ọ́. Wọ́n sì jẹ̀bọ́n 500,000. Àbẹ́ lò lówó oyin tẹ́ ẹ jẹ́.
3: Bẹ́ẹ̀ ṣe wí náà ni.
1: Ẹ wo mi bí mo ṣe wí. Ẹ jẹ́ mọ́ ti ìdàkọ̀ nítorí àwọn èèyàn máa pè fowó nísìn.
3: Ẹ̀yin lẹ kúkú ń sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ̀ ń dálẹ̀.
1: Màmá tó wà ní awẹ́ nìyẹn. Yes, yes, ti káàṣì ẹ̀, káàṣì ẹ̀, káàṣì ẹ̀, mo fẹ́ ká mú. Oya, hello.
4: Hello.
1: Yes, ma. Ṣé ẹ bú mọ̀?
4: Mo bú mọ̀.
1: Oya pápápá.
2: Oya, mú béèrè.
4: Victoria láti Àjíà.
1: Láti Àjíà.
2: Oya, mú béèrè ma.
4: Béèrè kẹsàn-án.
1: Béèrè ẹlẹ́kẹsàn-án.
2: Wọ́n ní kẹ́ ẹ parí òwe yìí. Ewúrẹ́ kò lóhùn òsùn ọmọ ìyá àgùtàn.
4: Àgùtàn ló ní ìyá àwọn òbí kúkurú.
2: Kúkurú ẹgbà. Ọyẹ mú béèrè mi.
1: Ẹ mú béèrè kejì.
4: Kọkànlá.
2: Ìbéèrè kọkànlá. Wọ́n ní kí ni àkànlò èdè yìí ní ọ̀rọ̀ Yorùbá. We never miss the river. We never miss the water. Till the well run dry.
4: We never
2: miss the water till the well run dry.
1: ma bi.
4: A ki roju omi bu ti ti o fi gbe.
2: Ah, ori be. A kan lo ede ni.
1: Ke se bi oyin mu.
2: Ko se bi ma se.
4: E ba ntun mu, ko ye mi dada ni e ba ntun.
1: E gbo, won ni ke so a kan lo ede
2: ni oro Yoruba. We never miss the water till the well run dry.
4: Aki fun ojo lerun asi o ba se nsoro ye.
1: O ti lo. Nkan ta awon ibere ta ti dawon ye ja dawon re papapa tori asko wa.
2: Nkan ta bere lowo won to je you dey down re ni pe ojo akula de re eyin o sun laye.
1: Owo water ti ya gbon be. Na wo se ko si bere mi ta ti dawon be.
2: Si bere mi ta ti dawon.
1: E je dupe lowo awon ejika ti o je ka so ye lorun. Anthony Badunrin Akin o. Anthony B ni yen oko queen. Abiola yari yari baba albarika eni dawati wale shote heshe mommy folakemi fadugbagbe mama dada eni rasajo layo let's delete pada mama titi lakpe sobo ye jamo kinye eshe o eshe gbogbo gba ayo dele togun fine akinye akinye o eshe Ori sun mi bare ronke Ori osun gbogbo abowo yo sun gbogbo aba ola yo sun gbogbo aba ire ronke mami e se o e je wa lo ti cash e bayi ta lo ni number yi mo duro er gbe mo ni suru to o ti n rolu o ehn o ti fe rolu je n fon seju kan je n fon seju kan ya sareta o gu seju kan sareta star 347 star 100 4 star 2 #. O ya sare ta je fun seju kan bi se nbi oyan ma tele igbese re 25,000 naira ma sare da le bai da le cashier.

0: ẹjọ ẹja ṣe báyìí ta ló ni nọmba 070 ló bẹrẹ rẹ ó parí pẹlú 467 467 ẹ wo bẹ ṣe ń ta káṣẹ yìí ìrètí tún bẹ fún mid year jackpot o tún lè gbẹnu sí tó gbé gbogbo ohun tó ti ta yẹn náà ò ń fowó pamọ ni o mọ mọ sọrọ ìtì nù mo ti ta ìtúnjẹ irọ o irọ o ṣáàjẹ kí ẹrọ ìléwọ rẹ kó mọ wà ń gbogbo gbà lọ́njì ó gbé o ẹ̀ẹ́mejì hello
1: sir.
0: Yes sir. Bàbá ẹ mọ̀ kúrọ̀ lẹ́sẹ̀ ta káṣẹ ẹ ni lágélú fm láti ń pè yín adéọ̀sùn káyọ̀dé lórúkọ mi kí lórúkọ ti yín
1: mo ń gbọ́ emmanuel ni emmanuel matthew ni
0: látàdúgbò bo
1: láti àdúgbò àti payegu
0: ṣe ẹ jẹrí
1: àmì ò jẹrí owó ìjẹrí
0: ẹ ti jẹ 25,000 naira báyìí
1: ẹ jẹ́ gan lágélú ní jóná o
0: ẹ̀yin náà ẹ má rí lẹ́ǹtì o ó sì tún kú o ó tún kú o àwọn customer care wa máa pè yín mide universal mo rí ọ ń bẹ universal presenter ṣe ẹ wo ẹjẹ ká wa máa lọ la láti máa pàdé káyọ̀dé adéọ̀sùn lórúkọ mi new vision yín náà ni ọkọ ìyàwó ẹ mọ̀mọ́ níwòrò òdù yẹn ní olódó ẹ̀pẹ́ infinity àti ẹni tá a mú olúwaṣẹun àbí kí ni orí facebook yẹn olúwaṣẹun ẹ̀yin náà ẹ̀pẹ́ infinity ire àtàrò láàfin pàdé a pàdé lọ́la kété tán bá ti karòyìn tán.
2: Títí ọ̀la ta tún máa pàdé nọ́mbà mi ni 08035621600 08035621600 Ọlámilékan Ọláwúwo Infinity.
0: Lórúkọ gbogbo ikọ̀ ètò ṣọ́bùmọ́ tóbi lọ́ba Ajayi ń bẹ pẹ̀lú mi ọmọ ìyá àfẹ́ òṣè òní rí wàhálà lórúkọ olóòtú ètò ọ̀gá wa kébùgì ire àtayọ̀ láàfin àtún pàdé lọ́la adéọ̀sùn káyọ̀dé náà ni 08034867571 ẹ ṣé o tẹ́ ń gbọ́ wa ṣọ́bùmọ́ ó dàbọ̀.

0: At the same time, I see Aru for Sheny, thank you. Ishola Kiri Tajibola, thank you. Bijesh Koma Kalenshri, many thanks to you. Okay, make I see those when they here. All right, hello.
1: Hello.
0: Hello, sir.
1: Mr. Pa.
0: Yeah.
1: Akwale.
0: Yes, sir. Akwale, sir.
1: Agbelo ni jona. Ah, ilu ma ka ni aba ta da tin gba lati alafia. Ele se agbo.
0: Mo gbo yin en su pa.
1: Se ri o da bi pe nkan kan wa laarin Ayode ni Falosi ati Governor Ipinle Oyo. Wa pa ju lo yo oselu. O da bi pe boya tori pe bi egbe PDP se fo. Won lo da bi ko ndo Ayode ni Falosi. Ṣé ti yín báyẹn? Ṣé rí mo máa ń sọ kankan àwọn olóṣèlú tẹ̀wò yẹn wọ́n dára wọn mọ̀ dáadáa wọn ò dẹ̀ kì í jàjà jíjú tẹ́ ẹ bá pàdé wọn pàṣẹ mọ̀ pé wọ́n mọra wọn dáadáa wọ́n á dìmọ́ra wọn wọ́n á dẹ̀ tó bọra wọn lọ́wọ́ àwa tó á jẹ́ aráàlú ni ká mọ̀ torí olóṣèlú kan ara wa lè mọ̀
0: bí
1: tí wọ́n dára wọn mọ̀ dáadáa lọ́wọ́ ṣàánú wa.
0: 09123708675 Hello, you are on.

0: Boogaloo FM 96.7.
1: Balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú Steve gbogbo Peter ni ó kúkú bí àwọn Misty Peters jatun labi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àyà 50 Peters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal David ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 Peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 Peters is produced by the 50 Waves Limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704 318 3929 50 Peters nav

0: sanwó ti ẹ lẹ́ẹ̀kan náà.
1: tó láǹfààní láti gba 100 blocks
0: àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́.
1: àwọn tó bá wà sanwó díẹ̀ díẹ̀.
0: àní oṣù mẹ́ta ni gbọdọ̀ sanwó yẹn tán.
1: ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited.
0: tó wà ní odò Oyo Road.
1: Aremu Blocks Bus Stop opposite ITA Moniya Ibadan.
0: telephone 0707-118-1997
1: tàbí 0808-070-1243.
2: kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International rírọ̀ ní lágbára líléṣẹ́ wọ̀gbẹ́ dídádúró digbí láìrògbọ̀kúlé jọba iṣẹ́ tiwọn nìyẹn. àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries. àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalex International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún. ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi Bus Stop Ring Road Ibadan. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com. Jitalex International ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
3: Gbogbo àgbẹ̀ àrokò bọ́dún dé, ẹ máa jó, ẹ máa yọ̀.

ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì lórí splash fm *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: Ashe.
1: O balẹ̀ bagẹ̀, o wọlé pẹ̀lú Steez, gbogbo pítà ni o kò fún bí a kò. Mystic Peters, Jagunlabi ọkùnrin ogun, Gentleman on the Body System, ògbóǹtarìgì, àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà. 50 Peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà. David, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basoro, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Aja, Lagos. Distributor, call 0704-318-3929. 50 Beaters, NAFDAC in Jolote.
2: Lagilu FM 96.7.
3: Oh, alabe aso, egberi omo, oh. Omo ke kere ti abiso je, oh.

0: so ori eto ye eto wa eto lawujo eyin agba o na ni lowo lowo lowo le ise radio elero ami o njeje ile ise radio ti lagiru ikani merin deni ogorun to ndo to le meje oke to gajo ke ta kale si le funfun bala o ona felele ti nbe lu bada egun gba mu si e ku joko e ku kale
1: e kale niyo
0: ita nse yi e nba debe agaga nba wa bi aisu ni o dabi igba ti eyan ba nse inawo to ni agbara inawo nla e dakun se e ma pawo e le ni abi ko ye mi e se pa ma lu bi meta merin se won ah e se pe nkan kan be ni koro yara ti n gbowo wa
1: ko se nkan kan koro yara egun ba ngbo si egun gboro badani egun ti gbo aye nfe so a dupe lowo gbogbo awon ta gbodo da ko ti won se daada imi le ko le da se
0: ehn awon kan wa ti a ma gbowo le pe e so dun
1: mo dupe lo gbogbo won o sugbon gbodo da ko eni kankan mo dupe lo won ki ron ma le o ba dupe ko ba nsalikun ori fun gbogbo won ati gbogbo atabi atara atawon ore mo dupe lo won ateji nbe Nigeria ati ti o si Nigeria atawu to wa la broad mo dupe lo won mo ojoju o ti ron ma le
0: igbo yo yo ajabi asiko kika koko yen no
1: ah kika koko won se ron ma le ni e woru egbun won ke ba ngbo se ti ki mo nje ba ngbo se o ma bada igboro bada ni nje ba ngbo se
0: eh
1: ah igboro ni mo dupe lo gbogbo igboro ba
0: oda e je ki a si oju opo le awon kan ti wa loju opo won fe bi yin ni bere a kan wa loju opo won fe ki yin ni 09123708675 ta lo wa nbe e ka le o
2: e ka le o
0: e ka le sa o
2: oyin ko mi ni oloye kamaru din ala mun lati mun kara
0: oju oni ti
2: o ki go da nbe se
0: won ti ni o
1: e mo da yin lo e ka le o
3: e ka le o
1: adua yan gba o
2: o ko ni ya lori yin o
0: se le wi o
1: ase o
0: Hello.
1: Kale.
4: Ya ni yo afish mi lato ya la afo.
3: Lato yo.
4: Kale. Ku odun, ku odun ni o. Pelu ogo Olorun e so polopo laye.
1: Ase.
4: Rasha Olorun.
1: Ase.
4: Emi wa fe fun yin moran kan. Seri awon omo sota ti won ma se danduku to le mi gbe bada dada. Bere mo ko le mi gbe. Ko nigba laye igba kan aye ti laju nisin. Mo soro bi baya bi 1988 nkan kan ta gbe wahala ni gbagidi mo lo lubajade ni ba bi je elege ba jade ni wahala ni lati bere ni bi ba bere bi randa ba tu titi wo mo po wahala mo sele mo wa be fun yin moran security e gi security ni tight pelu card yin ye e jo tight e da ko ni da ni lo ni e lo ye bori o láṣọ ọlọrun ló sì jẹ yín ni
1: àṣẹ o
4: láṣọ ọlọrun
1: mo dúpẹ lọ yín o
2: ẹṣẹ ogun láwùjọ ni ẹni a bá jẹbẹ ló ń jẹgún ẹṣẹ tọdún ẹṣẹ tẹmí
1: àṣẹ o
2: ògùdúgbà ló gbà kan o
0: aláya má jẹ wà náà nira táwọn àmì ẹ
2: ní wà náà nira bàbá mi kò ní ṣe yín kò ní ṣe mi yín ara
0: rẹ láti dúdú mi
2: ẹ wá lọdún tó lọ ẹ tún wá lọdún ẹ tún wá lẹ mí
0: àṣẹ
2: wo ni felomi se yin pelu ogun olorun wo ni payan se yin lorun ile ibadan ni baje o aya se yin ni ogurugba
0: e
2: ni mo ni rangba ko kan
0: ami ase
2: e ma ba ki boda mi lupo na
0: se nte yin lorun be ah ta wa nbe hello
5: ogunba lo ma kan
0: e ka le o
5: ko ise mi yin o
0: ma mi e ka le
5: o ma je ka le Ora ga agbadun won gan gbe ti gan lo.
0: Eh?
5: Baba pa ngo se ku odun o.
1: Odun ni o.
5: Risa mo odun o.
1: Ase o.
5: Ba ro na awon yin le mi o.
1: Ase o.
5: Se mo pe akoko na egun ti na ke so nja gidi jaga. E se si eyin ati jasu. se mo npade awon ti jama e lo ni yi awon ayan won da nkan kan won da nkan le me wa ru awon ayan o e fi iduwo
6: de ba ti da le tan won na papa won bo agbo le ni
5: ilu ilu won agba won kun won gbe ti won lo rerenre nu me wa ro won o to omo bugun mele yegun lo to awon de won ti ilu o te won mo na woro won ni awon gan gan le su me wa ro won
1: I said,
7: I'm not going to be able to do it. Oma le ni o to ba ni wole agbede oma le ni o so o n ti di ya pe ta wa la le to bi ni ko me ori ta mo ja le yo wa na ni to bi ni ba so awon onilu ni te n da le lo po ju so e ka tun tori olohun e ma mu awon security amotekun awon olopa ki won ma tele yin tori olohun ni pe ki
0: I say, ya sari gbagun kenu mura le hello
8: ele kale o
0: e kale sa e ba ni si papa pa ojo ti lo
8: e je mo fe be question
0: kan o ko yin o
8: e si akale ko ni na sodo ba
0: lati
8: odo ba
0: e bi ri nte fe bi ri
8: e jo si e ma jo mi le ko ti o wa se gun ye mo tori orin ti mo gbo e pe o wa la bi aso pere omo kini wa la ti le mo de pe ti o jo mi le ku tele jo wa ba won ti ta ba won si gbe e mo kini to wa
0: si ka ti ni
1: se ri gbogbo en ti ba se gun tele so pe ran ile gun ni won ti won ba party ti won o se ma orisirisi kan ni ma sele o
3: orisirisi
1: aja orisirisi adawo ni o ma ba o le sise ko ma pe o le ma o ko ma pe o si le ma promise and fail le ma wa fun
0: e seun e ba ni sure laarin seju aya
1: do mo dupe o mo fe sure fun gbogbo Nigeria ire wa ti e po ta gbodo suna ni nta n se yi itutulu tori gbogbo ai fode lori ororo awon bandit nkan kan tenjo ma gbe lagbara lo awon to laye asiri won si tu a ri won mu ibi oni ti gbogbo eyin commissioner mo dupe o eyin gbogbo olu mo dupe lo yin eni da kabiyesi a ma dupe ni o a dupe o
0: e fi number yen ta
1: number mi ni
0: to ba fe ma ti o beere teni to beere beere e le da won lohun dada
1: 08 0 34 65 1969
0: e ton kan pe ke
1: fa 08 0 34 65 1969
0: e seun to a awa yen la jo se todun yi te wa lodun yi a tun pade
1: lodun ti mu
0: so adupe lowo eyin gbogbo eyin baba wa ati gbogbo eyin te wa loju opo ti e n wo wa kete kete alaja fatima lasisi omo ni oju oni ti mo ki mo gajile akoto oloyin je nile adepoju jero gaddafi e seun mo gajile ebo olobi oju oni ti yin o magajile magana oloya alaba adioyin eseun baba mi elder kole dagun duro mokiyin o ayo nisa message store eyan ni apa analagbere eseun ya joke alagbo eh ni ana olode ni joba ibile edo ojo oni ti yin mo ki baba mi alaji oloye shadow akilapa baale akilapa ndi ayunre te je baba je baale loni o eh e ti gboye wole o e seun eh alaji isa o olowo aye e se o aji ganiyu dabelo e ku adoti magaji le ladun ni loran yan mu kin to fi dori alaji ramani aremo eleyin good oju oni ti yo alaji rashidi yola ogose adupe po lowo yin to fi dori alaji oloye isa karaji elegba o adupe po lowo yin oju oni ti pelu ase olorun gba kan na oluo hihi magaji ile aje abija awon na nbo lori eto to ba ti to asiko won so fun yin ododun na awon na ma wa won nbo sori eto to ba di lola to rasiko re la wa e pade igun ege igun ege kene kan jegan ka bi kene kan leya bi jegan egun egun egun ni yo wa lola pelu ase olorun ara awon ko ni igba wa se ni to e pe mi sori 08 31 5909 08 31 5909 se aya kan o ni foko fori sogi aja kan o si ni je ko je mo lo ngbo lese ogudugba logun akan o ko mi ni je baun ara ye ma je nwa ninu nira inira oda orun ayo lasun o oko kan laji ani dimo ayibire o da ro
9: Lajilu FM 96.7
10: Eku dede asiko yi o gbogbo eyin te ngbo mi nile loko oruko temi o yi pada o omolara abosede adebanjo si gbogbo yin mo si iyara le mi nje mo ni alejo pataki kan nile loni onisegun agba si gbogbo eniyan mo daada baba ibaruba ti gbogbo aye mo si oba isun ara mo di adugbo omole te ni badan leyin ile baba adedibu opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi ni yi ti mo fi so wi pe a gbodo se iforo wa ni lenu wo fun baba yi e ba nki awon eniyan kaabo
11: Dede akoko yi gbogbo eti to ba la nfani ati ma gbo mi gege bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan si ma pe mi ni oba isan ara ise la se debe o odun ni mi mi isa imo foloko gbogbo awon eti to wa si ngbo mi ri o mo wi pe ki se tuntun ni osupa loju orun kin to teso waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 tabi 070 18 21 11 11 o ti pe ta ti nfa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewi are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi npe wa ni Baba Ibaruba loni atunjo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu bu bi elubo
10: baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini yoruba npe ni elewi aremo
11: e se atokun be yan ba tin ja ewe to nso ogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma tin gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wi pe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lala afi alaye ta wa n fe wi ategbo ti bile awon baba wa se iru ewe yi ni won pe ni elewe aremo awon ti won se ona bala afi a o ti wa ni je be
10: baba Eje ka sare wo awon esan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
11: Ese atokun opolopo esan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba e di ara e da eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba de pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi ma mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bigba ti an ba n wo apo ewa ni elomi to ba rin die yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itutawo kan si n pa o si lateyin wahala ti kokoro nu eje dale opolopo yin o ma so pe apa kan ori n fu awon ye ni gbogbo igba elomi isire to je wi pe yo mo ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se jakute debi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo moju to bo ba ti di pe eyan sun loru eyan ji eyan se yo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se dede nile mo opolopo ejo be la ti ri lori aye lujara lori mo mawoan e oko mi o se dede oko mi o se dede elomi se kan sun lo won ati e mo fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o sa lai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju se won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo ta ntori nti han fe wo nta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abi le ewe abi bi ti won o toju daada nlo ti so elomi di lakurete ti o le pe pepepe mo opolopo elomi lo je wi pe apa kan re bayi atese kan yo mo gbon ri bi ba si ti ngbon be afi ka moju to tori pe bomi mara ki npa eloruko ta npe ais tumi le ki nfi ele nloruko ta npe arun o iwo na o tu sita ni pe nkan bayi nse mi o bo ba dodo wa baba ibaruba oba isan ara ni eyin ile baba adedibu lo adojuko people's girls school to wa ni molete ni badan ibe la wa ta nfa wo oyinbo njeun ko fo ko si ni fo opolopo awon eyan wa nile nigeria ipapa nle yoruba ni won ma ba se teni eleni nse je ise temi tin se lati ogoji odun atodun merin ti mo wa lenu re yi lawon kan kan gbe baagi won mo kiri garage ni worodu loja aba layeye ni moko ni bere ati kaakiri pe awon ni baba ibaruba o baba ni ka won ba won mero wa si malete mo ni ah eleyi ero to wa gan ati idan lo ntan aran yan kankan se o awon ti an si re seru ise be towo to bi meji okunrin meji nu won towo to afimu won danrin na ni asifin ajofin ile ise wa osisi lori oke isale l'office wa wa ibi ta wa lati do ati wa na la wa telefonu wa na telefonu wa a so ogun mi to koja iwe are mo kara o ya gaga keyin o lu aye pelu igbadun eni ti o ti iku lo ni gboke ohun ati gboke yin awon ru awon omo ita ati wa kilo fun kilo fun kilo fun ti won o gbo lowo ba meji nu won baba ibaruba o pe meji office wa o si pe meji ko si lori oke isale lo wa leyin ile baba adedibu ni molete ni badan telefonu wa o si yato te fi n pe wa lati joyi ohun na la nlo tawon eyan fi n pe wa 08033881008 egboyun lekan si 08033881008 tabi 070-1821-1111 070-1821-1111 baba ibaruba leyin ile baba adedibu ni molete ni badan o doju ko people's girl grammar school ni be la wa boro ba doro la ku egbe abi nti won pe ni to sugar abi ki fun pa eyin o mo ga aboro oju abeti olodum moji arogun ropa rose àbárò mọlẹ́gun àbáwọ̀ká àwọn tó wá dọ̀ wá ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa bí wọ́n náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ọ̀gbàlódé là á kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ọ̀gbàlódé ilé ìbò ńgbà bá sì yun tán là á mọ ibi tá àìsàn lúgọ sí là á wà á bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọ lò ó kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò ti ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takutu ńlé ọgbọ́dọ̀ takutu ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takutu tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù wù bí èlùbọ́.
10: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
11: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá ní gbàgbọ́ nínú ìwé àtegbò má wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún un kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó ní gbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní í ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá Adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé Ìbàdàn ẹ lẹ́ ń lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹ lẹ́ ń rin mọ̀lété bẹ́ ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá Adédìbú ní àdojúkọ People's Girls Grammar School la wà 08033881008 tàbí 07018211111 070182111. Àìsàn ò ní ka ẹ́ wóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjú ẹ̀sìn ní pópó ojú àti tí ò ní re léde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 tàbí 07018211111 àlàáfíà ara wa ò ní gbọ̀n dànù bú bí èlùbọ́ a mọ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ ṣé púpọ̀.
12: Lágelu FM jàgàbá gbogbo rédíò máa rọwọn jù.
13: Ẹ kú dédé àkókò yìí púpọ̀ ẹ̀yin olùgbọ́ mi ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo agbègbè rẹ̀. Orúkọ mi ni Ààrẹ Babalọla aka Baba Flusher tí mo jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Easy Life Abacare. Mo jẹ́ ọmọ bíbí inú ìyá wa Alhaja Titilope Onílẹ̀kẹ̀ Ọ̀sùnlẹ́sẹ̀ tí ẹ ti mọ̀ káàkiri ní ọjọ́ tó ti pẹ́. Mo ti lọ sí ìlú Ghana, mo lọ sí ìlú Togo, South Africa àti Cameroon láti lọ kọ́ nípa bá a ṣe ń fi ewé àti egbò ṣe ìwòsàn èyíkéyìí àìsàn tàbí àrùn nínú àgọ́ ara. Mo ti wá dé sí ìlú Ìbàdàn pẹ̀lú oríṣiríṣi ẹ̀rọ tí a fi máa ń ṣe àyẹ̀wò nílànà ìgbàlódé láti mọ kí ni àrùn tàbí àìsàn tí ń bẹ ní àgọ́ ara àti láti mọ ọ̀nà wo ni ewé àti egbò táwa ń lò ní iléeṣẹ́ wa ló ṣe lè ṣe àwòtán rẹ̀. Eléyìí tó yé mi yékéyéké tí mo sì mọ̀ nípa rẹ̀ dáadáa. Mo ti wá wà ní oríta challenge. Tẹ bá ti dé oríta challenge ẹ sọ kalẹ̀ kẹ́ gbé ọ̀kadà tó ń lọ sí Asarudin Central Mosque lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí Asarudin ẹ ti rí àkọmọ̀nà iléeṣẹ́ èmi Baba Flusher tàbí kẹ máa pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08144787999 08144787799. Níbàyí ẹ jẹ́ kí n tara sàsà nípa ohun tí a mọ̀ nílé iṣẹ́ wa tí a dẹ̀ ń ṣètọ́jú ẹ̀ pẹ̀lú ewé àtegbò tọ́lọ́run dẹ̀ ń fún wa ṣe. Ohun àkọ́kọ́ ló ń tà ń pè ní infertility tó jẹ́ àrùn tí à ń pè ní àìrí àdùngbéyàwó. A máa ṣe ọkùnrin a máa ṣe obìnrin. Àrùn ìgbéyàwó yìí ó jẹ́ gbòógì àrùn tó jẹ́ pé bí èèyàn bá tilẹ̀ ní onífẹ̀ẹ́ arákùnrin tàbí arábìnrin rẹ̀ nípasẹ̀ àrùn yìí ó ṣeé ṣe kí wọ́n má rí èrè ìgbéyàwó. A máa fà á kó jẹ́ pé àrùn ni ayé a máa fi ṣèyàn. Ó dẹ̀ tún jẹ́ eléyìí tó jẹ́ pé nípasẹ̀ eré ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ a máa wọ àgọ́ ara. Àrùn yìí ó jẹ́ ohun tí a mójútó ní ilé iṣẹ́ wa yálà ó jẹ́ obìnrin tàbí ọkùnrin tí ó bá ti kẹ́fìn àwọn nǹkan wọ̀nyí nínú àgọ́ ara rẹ yálà ó rí pé inú rẹ̀ ń gbóná ní ìsàlẹ̀ tàbí ó rí wípé nǹkan yí kìí nínú rẹ tàbí ó kẹ́fìn pé ohun tí obìnrin máa ń ṣe ní ìrọ̀rùn lóṣooṣù ó di àfin wàhálà tàbí àfin agídíṣe tàbí ìwọ wá rí pé ó ń lami ni ó ń sàn ni tàbí ó rùn. Ìwọ náà gbéra ńlẹ̀ wúyà báyìí kò kàn sí èmi Baba Flusher tí mo wà ní oríta challenge ní ẹgbẹ́ mọ́sálásí Asarudin Central Mosque ní ìlú Ìbàdàn bí lágbára Ọlọ́run Elédùmarè ń fún wa ṣe. A ní ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe àyẹ̀wò bákan náà la si man si ayewo ni ilana awon babala wa yala fokunrin tabi obirin oparapo yo ma bi mi pe baro ni arun se man se ni ti obirin ba ni arun tan so nipa re yi tabi okunrin lo ni ohun tan pe ni idakole irufe awon apere won yi ni yo bere si ni ma ri to ba je okunrin tabi obirin o le ma ri ohun kan fofun ko ma jade lati oju ara re awon baba ma n pe kini kan ni eda idakole tabi ki wo pe ni eda orosun awon nkan ti an so yi o ma nfa ki obirin ma ri inira tabi irora to ba fe se nkan osu re ti awon obirin ma n se lososu o si ma nfa ki o ma se akoba fun olomakunrin ko mu ki nkan re ko kere ju ojo ori e lo a ma nfa ki omi ti o n di omo lati ara olomakunrin ko san tabi ko ti e ma le di omo mo awon nkan woyi ni amoju to ni ile ise wa to ba kefin awon nkan woyi ti a ka sile won na gbera nle wuya bayi ma bo ni orita challenge ni ilu ibadan gbo ero bani sori ko ma pere 08144787799 o le ba soro ni whatsapp wa pelu number ti a pe yi opolopo aisha lo to ma nje jade lara okunrin ti awon loyibo n pe ni prostrate bakan na sire o le ma kefin wipe iwo tin se eyo lopo oju tabi o n se eyo o di pe awon ira won pe bo tabi wo ti e ri eyo se bo se ko se tabi won kefin wipe ati sun odogun ara re n gbona abadi bi ko ri o ma fo ni jeyin oju susu oju tin so kokun ka mo won kayo kan lo kan ko dabi meji tabi oni eyikeyi arun tabi aisan e ta lori ofe lati menu lori eto yi nitori akoko wa iwo sa ti gbianju ko gbe igbese ko yoju si emi are babalola ti gbogbo eyan ma si baba flusher ti mo je alase ati olari le se easy life abakie center ni ilu ibadan bi nla kale si bayi opolopo olomokunrin ni ati sojuse re laarin ohun ati obirin o ti di ogun opolopo lo je pe ogbon siga siga da tenu ele oni won ya nipase aisan kan tabi arun kan to ti gogo si agbo ara won ti won o kesi ti won o ya si bakan na si re opolopo olomokunrin olohun to je en to fi se omokunrin lo kere ju ojo ori e lo e ri elomi ballu meji ti ma wa nsale okan ti wonu eyo kan ni yo wa nbe gbogbo awon nkan won yi o ma nse akoba fun olomokunrin lati le se bo se to ati bo se ye pelu arabirin re idire ti mo so pe gbogbo nte ba ndoju ko yala isan ni tabi arun ninu agbo ara yala o je obirin tabi o je okunrin eyi ti o ti wo wipe o ti lo kaakakiri o ri ona abayo le lori awa ti wa ni ilu ibadan bayi e ti mo wipe alaja titi lo ko ile ke osun lese mama ti ati ma bi eni mo wo lojo to ti pe ni emi omo bibi nu won ni mo n ba yin soro yi ni mo ti de ilu ibadan nipa kalu ewe kalu egbo fun alaafia ati igbaye gbadun omo eda loke epe olorun lo firan wa idire ti awon fi mo ewe yen ma n pe mi ni baba flusher tori pe ati lo kaakakiri ta ti lo ewe ati egbo yi lati se itoju okunrin ati obirin ti won si pe loti to ati lododo ewe nbe ogun si wa egbera nle wuya bayi e kan si wa ni ile ise wa ni orita challenge ni ilu ibadan te ba ti di orita challenge egbe okara to lo si azarudin central mosque ni kete te ba ti de azarudin central mosque ni waju azarudin e bole e pe number yi tabi ke ma wo akomona wa 08144787799 08144787799

fẹ́ràn bí kọ́ má kú wọn ṣùgbọ́n ẹ fi ẹnìkan hàn mí tó wáyé tí ò lọ rárá àwáyé kú òsì àwáyé kú òsì kálukú ló dágbádá kú we all have an appointed time with death tó bá dẹ̀ ti tó àsìkò náà no mercy léyìn ọba ti ẹ̀dàgbà gan ọmọ máa bẹ ikú ni pé wo èyí tí mo ṣe náà dẹ̀ ti tó tó bá tó stage kan ò ní rí ẹgbẹ́ ẹ bá ṣeré mọ́ tó bá ṣọ́ra ewúrẹ́ ni wà á máa bá sọ̀rọ̀ torí àwọn èèyàn á máa wẹ̀ pé ọ̀gbẹ́ni kí la fẹ́ máa bá bàbá eléyìí sọ ó ti dàgbà kí la fẹ́ máa bá ìyá eléyìí sọ kò ọ̀rẹ́ ọ̀gọ̀ ọ̀rọ̀ wa kò yíra wa mọ́ a máa sọ̀rọ̀ ronaldo àti messi àwọn a máa sọ̀rọ̀ tó ń dá balógun ẹ̀rí pé ó yàtọ̀ ó jìnà síra wọn ó dàbí president kan ta ní jọ sí a máa sọ̀rọ̀ nípa reality 20 a sọ pé à ń sọ̀rọ̀ reality 2019 àbí 2020 2022 fún àpẹẹrẹ bàbá yẹn a máa sọ̀rọ̀ civil war torí pé n tó yé àwọn nìyẹn consciousness wọn tí wọ́n rántí dáadáa nìyẹn tí wọ́n lè draw lessons láti bẹ̀ ẹ̀yin ọmọ gen z ìgbà táwọn ọmọ gen z dé kò yé wọn mọ́ màá ṣe orin ilẹ̀ máa gbádùn orin orlando dáadáa torí èmi gan personally mo hate kéèyàn máa rojọ́ lórí orin fúnmi ní jẹ́ kí ẹjọ́ mi kó pọ̀ jù lálẹ́ ẹ ṣe tí ẹ darapọ̀ mọ́ wa délé adéyanjú lórúkọ tèmi àgbà lẹ́tùlẹ́tù lágélú la wà 96.7 fm a dẹ̀ bá àwọn ẹ̀kan jà lálẹ́ ẹ lọ sí facebook ẹ lọ wò wá ń bẹ̀ ẹ bá mi change orúkọ tó wà ń bẹ̀ ẹ̀yin tí ẹ wà ní ict dẹ́n gbọ́ wa lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ètò kìí ṣe láwùjọ àgbà mọ́ ó ti yí sí àgbálẹ́tù gúdúgbà kan ó ló dìde bá mi délé adéyanjú ló jókòó ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n ẹ kú kalẹ̀ ẹ jẹ́ ń ju ìtì mi lẹ̀

kábíyèsí ọba Faladé Peter Afolabi Faladé ẹ̀ka lẹ́bà mi kábíyèsí o Amos Yemi wọ́n ni mò ń fún àwọn ní joy Orlando ló ń fún yín joy kò ń ṣe mi orí àjọ ń gbádùn joy yẹn ni wàláì Kúnlé Lámẹ̀ ẹ̀ka lẹ́ Sulaiman Babatunde dúró jayé wọ́n láwọn gan fọ́ fún music Orlando àwọn I so much love Canary's music àgbà náà wọ́n fìlà yíyàtọ̀ àmú tí ń dàgbà ni so mú láti máa fi àwọn fìlà sí ó ti yẹ yín bẹ́ẹ̀ my best ever